0: wọ́n ti máa sọ̀rọ̀.
1: Ètò bá jẹ́ èèyàn ló dúró.
0: Wọ́n ti sá lọ.
1: Tó bá jẹ́ èèyàn ló dúró.
0: Ó jẹ́ ènìyàn ló dúró.
1: Wọ́n ti máa ṣeré mú o.
0: Onídúró wa ẹ̀ ṣe o.
1: Ó di májẹ̀mú ó dẹ̀ dìdí.
0: Ọpẹ́
1: yẹn ṣe tẹ́wọ́ gbà.
0: Gbọ́
1: òun alóore báyìí lolúwa wí. Gbogbo májẹ̀mú kò tó. Kò ká ìyà jíjẹ́ àìní. Ó bàjẹ́ nú ayé. Èmi ò mẹ́ni yóò. Nínú àjàgà ìní tó gbé ọ sí. Wọ́n ní gbàdúrà. Ó jáde ń bẹ̀. Ó jáde. Kò sáìní mọ́. Kò sáìní mọ́. Kò sọ́sì mọ́. Kò sẹ́kú mọ́. Kò sọ́sì mọ́. Gbogbo tó ń pè ní gbèsè. Àti ìtọ́rọ jẹ́. Ogun ilẹ̀ ilẹ̀ àìní àti àìní tó ó gbiná lórí wọ́n ní kí n pàṣẹ ilẹ̀kùn ọ̀pọ̀ ọlọ́run tó ní gbogbo ilẹ̀kùn kó sílẹ̀kùn ọ̀pọ̀ níwájú ẹ̀ kó sí lọ́tún ẹ̀ kó sí ilẹ̀kùn ọ̀pọ̀ máa sí receive abundance excess ọlọ́run tó múrí jáde nínú àìrí. Orúkọ tó ní kẹpẹ òun lọ́sẹ̀ yẹn ẹni tó múrírí jáde nínú àìrí nínú àwọn iṣẹ́ ìyanu nínú bíbélì eléyìí tí mo fẹ́ràn ó pọ̀ púpọ̀ ẹyọ kan tí màá lò fún ẹ ó ní mí múrírí jáde nínú àìrí sísọ àìní di ọ̀pọ̀ ọ̀pá mọ́ọ̀sẹ̀ ọ̀pá kékeré ó pín òkú ńlá níyà. Iṣẹ́ rẹ kékeré yẹn ní wíìkì yìí yóò la ọ̀nà ńlá. Connection kékeré yẹn yóò la ọ̀nà ńlá. Àwọn èèyàn tó mọ̀ ní wíìkì yìí wọ́n gbìyànjú dìde. Then drop information. Wíìkì tá a wọ̀ yìí ó ní májẹ̀mú ìpè. Ministry tó wà yìí májẹ̀mú ìpè yìí ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ yìí ní sẹ́ ìránṣẹ́ wòlíì yìí tí a bẹ̀rẹ̀ sí ògo yìí ó pé 21 years tó bẹ̀rẹ̀ sí pé 21 ó ti dè dìdí mẹ́ta a ṣe pé mẹ́ta ọjọ́ méje májẹ̀mú ni ọdún méje àkọ́kọ́ ọdún méje kejì méje kẹtàlélẹ́yìn tó bá ti wá pé méje lọ́nà mẹ́ta ó di a ṣe pé ògo ògo àárọ̀. Ogun ọ̀sán ogun alẹ́ olójẹ́ kí àwọn angẹ́lì yẹn ọjọ́ méje gbáko ní fi operate lórí òkè
0: báyìí
1: láti ẹni Monday ó ní májẹ̀mú ti bẹ̀rẹ̀ iṣẹ́ títí di ọjọ́
0: Sunday
1: ọjọ́ méje gbáko ní àwọn angẹ́lì ní iṣẹ́ ṣe. Mo ti sọ fún yín gbogbo tó bá ní personal prayer ẹ ti dé láti ẹni ọjọ́ Wednesday cross over ọ̀tún ńlá on the 30 ago méje àárọ̀ ní ìpàdé ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn máa bẹ̀rẹ̀. Ó mọ̀ pé last 3 days of the month la mọ̀ ń gbà wẹ̀ tẹ́lẹ̀ òní nìyẹn bẹ̀rẹ̀
0: bọ̀
1: tó bá ti di Wednesday ma ya le kedua anọ̀nà zọ́fà ó tún ti bá mi nú àwọn 100 days so gbogbo nǹkan tó ń bẹ lára mi
0: báyìí
1: ìyanu ló ń pè ìyẹn ló jẹ́ ń pè ọ́ o gbogbo èyí tẹ́ jẹ́ ológo wòlíì yín ló ń kí ẹni tá a fi ṣe ògbóná bó tiẹ̀ fẹ́ wórí òkè

0: lọ́lọ́wọ́ lọ́lọ́lá ọ̀gá mo fẹ́ gbé ẹwọ yàrá ẹ̀rù bọ̀ sórí mọ́ndé tó ní ọjọ́ tó ti ń jọ ètò
1: yìí
0: kò tí ì ṣẹlẹ̀ báyìí mo ń fìlì májèmọ́ ọ̀rọ̀ lára
1: mi
0: gbogbo ọjọ́ mọ́ndé mo máa ń sọ fún ẹ kó o ṣe ìrúbọ owó ṣùgbọ́n lẹ́ni ọ̀rẹ́ méjì kan wà tí máa gbé kalẹ̀ síwájú sídá 5,000 ọ̀rẹ́ àánú àtọ́jú rere tàbí 2,000 fún dọ́bù
1: recovery.
0: Na lisi tó bá gbàgbọ́ pé ọlọ́run ní àwòlí tó lò àṣẹ olúwa ń bẹ lára mi lọ́wọ́ mo fìlì ọwọ́ rẹ̀ gbogbo àwọn ẹ̀rí tẹ̀ ń gbọ́ ẹ̀rí pọ̀ rẹpẹtẹ tá a bá ní ká máa gbé ẹ̀rí wa àwọn tọ́lọ̀ ti lò mí láti dá lóhùn àyà rẹ̀ máa já sórí ẹ̀ ní Monday kí n tó máa lọ ìkòròdú lálẹ́
1: yìí
0: mo fẹ́ fìkúnlẹ̀ gbàdúrà fún 3 hours
1: tí
0: gbogbo ẹ tó ti ràn ìpè yìí lọ́wọ́ láti 21 years o kún kí gbẹ o ẹ ní gbẹ o afẹ́fẹ́ kì í tán ní sọmọ ọlá yín ò ní tán o ẹ ní wọ́lọ̀ rẹ tì ẹ ní wàhálà ló sì in the name of the psalm àṣírí tẹ máa lò
1: lẹ́nu
0: ẹ lọ lọ
1: psalm 61, 61, 63, 61, 23, 61, 61, 63, 61, 23.
0: Aisa fi yọ sómi kó fi wẹ̀ kó wa sọ pé mo jáde lọ mo pàdé àánú mo dẹ̀ dìde àárọ̀ la fàgbà máa gbàlejò mo ti sọ tí ó ṣẹlẹ̀ fẹ́lẹ̀ kan Samuel Adébáyò òjòló kan wọ́n rán mi sí ayé ni ìjẹ́bọ́dé ibẹ̀ ni màá gbà lọ sórí òkè láàárọ̀ wẹ́sì màá wà ń bẹ̀ lóru ọ̀la ẹ̀yin ará ìsara ẹ pàdé mi láàárọ̀ yìí ní orí òkè àtọ́ríṣe
1: mo
0: wà ní gbogbo Ogun state
1: nǹkan
0: tó yí ìsara ká a pàdé bẹ́ẹ̀ o lè wá láti ìbàdàn olùwà láti
1: ẹnìwẹ̀ẹ́
0: aago mẹ́sàn-án àárọ̀ sí aago méjì ni àjọ̀dún orí òkè sí òní lẹ́ni lẹ́ni mo máa wà súnbẹ́ gbàdúrà
1: fáwọn
0: àìsà ẹ jẹ́ ń gbé wọn wá pẹ́pẹ́ rúbọ̀
1: yìí
0: ẹ bá mi farabalẹ̀ pé àkáǹtì orí òkè méjèèjì ọwọ́ rẹ gbọ́dọ̀ wọbẹ̀ lẹ́nu o lè ṣe méjèèjì kò ṣe 5,000 yẹn kò tún ṣe 2,000 mọ̀ tó o bá rú ẹ bọ́ lórí ètò ìrí rú tèmi o ọ̀run sún dẹ̀dẹ̀ fún ìbùkún pásítọ̀ ẹ fún alákàntì orí òkè.
1: The account it is Providence Bank, Providence Bank 89005129 48 again Providence Bank 89005129 48 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Echo Bank account also. Echo Bank account is 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Báyìí lolúwa Jehovah wi.
1: God says the Lord Jehovah.
0: Ìrànlọ́wọ́ dìde fún ẹ.
1: Help arise for you.
0: Èyí tó jẹ́ pé first bank ẹlẹ́ni lọ́wọ́.
1: Who has the first bank account?
0: Tẹ́ máa ń ṣe síbẹ̀.
1: Na two years.
0: You can still use it.
1: O ṣẹlẹ̀ máa lo lọ.
0: Lo Echo Bank yẹn.
1: You can use the Echo Bank.
0: Àbí Providence yẹn.
1: Providence Bank.
0: Sá.
1: Sá.
0: Ìbùkún bẹ nínú ìfifúnni.
1: There is blessing in giving.
0: O jẹ tó kunlé obìnrin opó yẹn.
1: The last food that
0: we go sell. O gbé fún Elijah.
1: She gave the lunch.
0: Mọ́tò tó kú pẹ́tẹ́rù.
1: The last thing we did had.
0: Ó yá Jésù.
1: He blessed the
0: ọ̀rọ̀ wọlé wọn.
1: And what came in.
0: O tú ọ̀rọ̀ jáde sáfẹ́fẹ́.
1: And what happened to
0: the ẹ̀rọ ní ọ̀rọ̀. Má gbàgbé o. Jésù Olúwa ń bọ̀ o.
1: Kò ní
0: pàdé o. Ẹ gbà lólúwa tó
1: lùkọ́lá
0: yìí. Ẹ ó
1: dẹjọ
0: bọ̀ o. Orí òkè ògbólódé
1: wọn.
0: Ẹyin tí ẹ wà ní ìjẹ́bú-òde.
1: Those that ìjẹ́bú-òde.
0: Mo máa ma wọ̀ ọ̀dọ̀ yín lálẹ́ ọ̀la.
1: I'm coming to place tomorrow
0: night. Onírísì tí mo fi cancel ìṣòro tí mo fẹ́ sí tẹ́lẹ̀. So I will be coming on Tuesday night.
1: Àwọn alálẹ̀ Tuesday.
0: Tí mo bá ti kú òní fagbá.
1: Wọ́n kà ní fagbá.
0: Ó di ìjẹ́bú-òde.
1: Gbogbo
0: ẹ̀ ń bá létí tó gbó mi.
1: Those that have

0: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó yá ná ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o

0: ẹ̀kọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: bí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọ́ṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní vesinai bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
7: ẹni àwọn àlọ ọ̀nà làákò ìbọlọ tí ń bọ̀ tọ fòrà dání.
8: pàdé olóṣèlú la ti ń bọ̀ o pakúṣe máa ń lọ náà nu wọn a fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
7: ó mà ṣe o àgbọ̀nrín ìṣílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀ ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè adégbòye gàtà òfíìkà adégòkè sca tinú ẹgbẹ́ òṣèlú adc tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá ó sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè adégbòye gàtà òfíìk adégòkè sca gboyè àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú adc ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún dádì mọ́mì gboyè àtà ni ẹ dìbò fún.
9: afinju wọjà wọn rìn gbẹdẹkẹ ọbùn wọjà pa ṣíọṣíọ ọbùn ṣíọṣíọ ní ó rẹrù afinju wọlé ṣébi tán jalè sí òun wa bojúmọ ó ti di ìwà ọdaràn ní ìpínlẹ ọyọ kajẹwé ọlẹ sùkú àgbàdo ọrá omi òun bébà bọọlì sójú títì láì bìkítà ká dalẹ sójú àgbàrá láì nání àkọbá tí ó tẹyìn ẹyọ àyíká tún mọ tónítóní òun agbègbè tó dùn wò nímú ìdàgbàsókè báwùjọ àjọ tí ń rí sí ìbọwọ fún òfin òun ìgbófinró ní ìpínlẹ ọyọ ọyọ state rule of law enforcement authority in ketatao aja ti o sonu ni ki gbo fere olode.
10: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
11: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: You.
14: Yes.
13: You would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy am. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Unto say, e de cheaper for there. Mm-hmm. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
15: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal where you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash.

0: nítorí pé aláàánú ni àánú rẹ̀ pọ̀ gan. Ọ̀sẹ̀ tó kọjá ikímọ́ lòun sí ìkì àánú náà ló fi bá ń gbé ìdìde padà fátí ilé ìbò náà ó dẹ́ngẹ pó. Mo tiẹ̀ gbábẹ́rẹ́ ń tiẹ̀ ògùn ní ń kó jẹ àdúpẹ́ àánú yìí náà ní ṣá. Bẹ́ẹ̀ ló ṣe rí alẹ́ àná gbogbo wa lọ́pa.
1: Ìṣòro fún ẹ̀tọ́ ìṣòro lójoojúmọ́.
0: Léèwé kí bẹ́rí. Ó tún ti jí wa padà láàárọ̀ yìí.
1: Dádúró pọn ìgbà ìlẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ ronú ibi rárá.
0: Ọ̀sẹ̀ tó kọjá òdí fún ọ̀sẹ̀ yìí o. Ọ̀sẹ̀ tó kọjá lè rí bákan bákan bákan. Ajé lè má wà. Aláàánú ni ẹ sọ pé ajé ó wà lọ́sẹ̀ yìí. Ó ti súmọ́ yẹn. Ó ti ń wonú àwọn staff tó máa reduce. Ó ti gbé sórí table. This one, ó yẹ kó lè mú ṣe eléyìí mọ́. Níwà bí gbogbo wọn ṣe pọ̀ tó yẹn ni kálukú níṣẹ́ tó ń ṣe. Dẹ́ ṣe fọ́ ọ̀tí ti ẹ̀ náà tó fi yí báírò tó fi ń kọ́ ò. Níbo ló gba gbogbo wọn tẹ́lẹ̀. Ó ronú owó epo. Amúmi wá sọ fún ọ wípé lọ́sẹ̀ yìí á dáa o. Mọ́mì ẹ̀ ní ti ṣọ́ọ̀bù.

ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ oṣù kẹsàn-án tún lọ.

gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìn ìpò ìṣòro 32 FM 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olúwa

0: ṣe. Come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Rescos Amphitheatre látún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí Gíọ́sì mọ́ dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mix ló fẹ́ gbàtẹrù 32FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí, mo máa jẹ kúgú ayé.
2: Ṣé bẹ́yàn ó bá ti gbọ̀nà ẹ̀bùrú láyé ń bí?
3: Ṣé kò ní jẹun àbí ṣé kò ní rọ́wọ́?
4: Are you ready?
5: Supreme Noodles.

0: ilé tá a ti ń dẹ̀rín pa àwọn èèyàn.
1: Akukọ baba mi.
0: Òkè tí ń tẹ́lẹ̀ mọ́kànlá ńlẹ̀ Ìbàdàn.
1: Sẹ̀mẹ́rin ni o lọ́jọ́ òru lọ kẹwàá gbọ́ o.
0: Òkè tí ń tẹ́lẹ̀ Premier.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùn nú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

0: manchen woga, oga wo manchen. Akuma boga so won ni gbo. Oga na wo pe bo fe ku lodo mi. O to ro wa si mo. E ku oju me ti wa lapa bi e ka aro, o ko yin ibole tin
1: ke. E ka aro bo da ti ani e ku esin.
0: E so mo mi mi.
1: E momo so.
0: Ami Olorun ma.
1: Opolo yi oni do bayi ni sugu danu.
0: Ami Jesu.
1: Oro te gbe wa yi o deep gan. Emi bi enikan. Mm. Ta nge. Dadi wa Olorun jogun efun. Mm. Lebi kan wa wa nbe. Yo ba koni le fo so yo kan. Mm. Yo wa lo fi bi anything ba fo so jo ni 10,000, jo ni 50,000, 15.
0: Ha.
1: Wọ́n tàmí alágbé obìnrin ó kó dẹ̀ ní ẹ irú láìfù ló ń lò yìí fake life ló ń lò náà pẹ̀lú ọmọ mẹ́ta wọ́n lu aṣọjọ mọ́ ọ̀fọ́ ọba kilo méjì mẹ́ta mọ́ ọ̀fọ́ mẹ́tọ̀ tèmi náà ló nìyẹ ó dẹ̀ ń ṣiṣẹ́ fún mi ló bá di kó mọ gbé mókè ẹ̀gbọ́n mi mo gbójú tán yányán ẹ̀gbọ́n mi kódà bóyá gbé ara ní ìsinmi ìwúkọ́ I don't want to die before my time. Olorun ja sori darun.
0: Amen. Hey. Wahala. Hey.

0: ẹ̀yin aráalé nígbà tí à ń retí ọ̀nàrẹ́bù samson ọ̀pẹyẹmí fatola olùdíje fún ilé ìgbìmọ̀ aṣojú sòfin kejì fẹ́kún ìdìbò ìbàdàn south west ìbàdàn north west lábẹ́ ẹgbẹ́ òṣèlú alábùradà pdp ọ̀nàrẹ́bù samson ọ̀pẹyẹmí fatola ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sir. Gẹ́gẹ́ bí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú alábùradà pdp ọ̀pọ̀lọpọ̀ ló ń wò pé ṣẹgbẹ́ òṣèlú pdp sì wà mọ́ ni pé ṣe báwọn gómìnà ṣèyí mákindé ti kúrò ń bẹ́ẹ̀ àti àwọn lókọ̀lókọ̀ lókìlókì ni wọ́n ti kúrò nù pdp bọ́ sí apm kí lẹ́yìn sì ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú pdp lásìkò yìí.
1: Àṣìṣe ọ̀rọ̀ ni pé kò sí ẹgbẹ́ pdp mọ́ àwọn aláìmọ̀ kan ló sọ ló bẹ́ẹ̀ àtàwọn tó fẹ́ ṣe bí mọ̀dàrú ẹgbẹ́ pdp wà gidigbidigbi tí ò lọ bí kankan ẹgbẹ́ tó gẹ́gẹ́ wípé látìgbà tó ti dálẹ̀ kò sí kò parọ́ orúkọ rí ẹ̀ṣẹ̀ wá rí pé àwọn èèyàn kan kúrò ní ẹgbẹ́ wọ́n lọ ẹgbẹ́ míì ìyẹn ò kí ń ṣe ohun tí ò ṣẹlẹ̀ rí ẹgbẹ́ pàápàá ẹgbẹ́ pdp sójà go sójà kom ni báwọn kan ṣe ń lọ làwọn kan ń wọlé padà so ìyẹn ò kí ń ṣe pé bóyá nǹkan tí ojú ò rí rí.
0: Sójà go sójà kom ṣé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti wá kúrò sójú àpá lè jojú ara.
1: kò sí olóòtú gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín eléyìí kì í ṣe gbà àkọ́kọ́ sí irú ẹ̀ máa ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ láwọn ẹgbẹ́ yòókù náà ẹgbẹ́ apc kó tó di pé apc di apc ṣe mọ̀ pé látòrí ad wọ́n dorí ac wọ́n dorí acn wọ́n wá di apc tí wọ́n tẹ̀wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí náà nínú ẹgbẹ́ apc ọ̀hún àtàwọn ẹgbẹ́ yòókù àwọn èèyàn wọlé wọn jáde ńbẹ ṣẹ́rí tí yàrá ti lórúkọ tí nǹkan bá ṣẹlẹ̀ ṣẹ́ tó lórúkọ ó padà bí nǹkan tó ṣẹlẹ̀ rí ṣe mọ̀ pé pdp mega party ni the largest party ní west africa so ẹgbẹ́ tó ti ṣàkóso orílẹ̀-èdè yìí fún 16 years ni ẹgbẹ́ àwọn tó wà nínú ẹgbẹ́ yòókù náà kò sí ṣe ò gba inú ẹgbẹ́ pdp tí ò gba kọjá rí so ìtọ́ wọn sọ yẹn pé ẹgbẹ́ yẹn ò sí mọ́ irọ́ lágbára ni kò sí ohun tó jọ ọ́ kò sí ohun tó ń ṣe pé ojú àpá ojoojú ara níbo làpá wà lálọ́fún pdp pdp lápá.
0: ọ̀nàrẹ́bù samson ọ̀pẹyẹmí fatola ṣé pẹ̀lú ìwọ̀nba ẹ̀yin tẹ wà ń pdp báyìí ẹ rò pé pdp lè ṣe true nípínlẹ̀ ọ̀yọ́.
1: olóòtú ìwọ̀nba ẹni ìwọ̀nba ṣé àwọn tó wà nínú ẹgbẹ́ pdp ṣé péréte ni wọ́n ni àwọn yorùbá tẹ̀ ń lò yẹn lọ́gbẹ̀ẹ́ ìwọ̀nba ṣé péréte ni àwọn tó wà nínú ẹgbẹ́ pdp ni ṣé àwọn tó wà nínú ẹgbẹ́ pdp ṣé kò sí olókìkí èèyàn aṣíwájú wa gan tó jẹ́ barrister azeem bolarunmi ẹ wò pàtó tó ṣe ṣòyìn lúbọ̀ àwọn olóńdarí ẹgbẹ́ wa ní ọyọ state ẹ wò pàtó tó ṣe ṣòyìn lúbọ̀ àwọn yòókù náà ṣé wọn sọ pé wọn kúrò ní pdp ni.
0: ọ̀nàrẹ́bù fatola ohun tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀nàrẹ́bù fatola wọ́n ní barrister azeem bolarunmi pé dídíje dupò gómìnà lábẹ́gbẹ́ òṣèlú pdp pé bí ìgbà tí wọ́n kàn fẹ́ẹ́ gbowó wike ni pé bí a ṣe dúró ti àtìkù 2023 náà rí tí wọn ò sì rí nǹkan kan mú wọ́n ní wọ́n fẹ́ràn kí wọ́n máa wà ní alátakò lójú ọ̀nà pé kí àwọn lè bá àwọn tó jẹ́ alátakò ń ṣe ǹjẹ́ ẹ̀yin náà ń gbọ́rú ọ̀rọ̀ yìí ṣó sì ṣeé ṣe kí wọ́n padà step down.
1: ìrọ́ lágbára ni ẹ jẹ́ sọ kí nǹkan fún ilé ni lára àwọn tó jẹ́ olùdíje ní ẹgbẹ́ pdp lónìí lọ́yọ̀ state barrister azeem bolarunmi ló sanwó ọ̀pọ̀lọpọ̀ wọn 70% àwọn tó gba tíkẹ́ẹ̀tì ní
0: Fatola.
1: Yes.
0: Tani wiki ni no egbe PDP laro yi.
1: Okay.
0: National leader ni wiki. Nje mo onti nje zon wiki sin so pe an fe deliver fun APC. Se mo npa Rainbow Coalition.
1: Ebi mo npa Rainbow Coalition. Ebi de sinu Rainbow Coalition.
0: I bought
1: we wa be se fun are aso yi bola be tinugu ṣugbọn ko so pe awon yuku affiliate ni o awon rep ni o abi se abi abi ko adoria bi pe wa lo se fun egbe APC ko se dojo so o ele ri pe oran lo fa uye laarin won loke laarin awon governor forum ti egbe APC ati wiki tani pe Rainbow Coalition yen o wi pe awon ni gbagbo nu e ko tin emi awon si no Rainbow awon si nu egbe a si nu coalition yen Rainbow Coalition le yo state o PDP o si nbe
0: ta lo ludije fun ipo are labe egbe oselo PDP laaro yi
1: senator Sandy Honor
0: nje Sandy Honor le dibo fun abibi ti wike ba ni ke lo Honorable Samson Fatola tori aruju oja bayi a padade bi abati oju oja de won fe ki ate waju tori pe awon abala bi kan nu egbe oselo PDP to dabi pe awuyewuye o wa nbe tawun yan si nwoye pe o nilo ke yin oludije ke clear re ko ye awon ara le o na ni abala pe wike yo soto eyin so pe ibumi le yin o to si an si ni national leader fun egbe oselo PDP laaro yi maybe awon kan so pe PDAPC po ni egbe yin se e ja roju oja ka padade anbo eku kale

0: omìnira ti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe. À ń wí táwọn èèyàn lójú pé kí wọ́n má mì kan pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run láìpẹ́ láì jìnà. Nǹkan tún ṣe kí ni a tún dá sí ní orílẹ̀-èdè Nàìjíríà látara pé gbogbo ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú ìjọba kò là ń bẹ àwọn èèyàn láti bá.
1: Ká tẹ̀síwájú báyìí nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí a ti ń lọ sí àwùjọ láti lọ rí gbọ́rọ̀ aráàlú lẹ́ka ìròyìn wa ọ̀hún lónìí Uthman Ayelára lẹni tó jáde lọ láti lọ rí gbọ́ ẹ̀rọ aráàlú lórí ọ̀rọ̀ àwọn àṣeyọrí orílẹ̀-èdè Nàìjíríà ní bí ó ti ń pé ọdún 84 tí a ti gba òmìnira. Ẹja gbọ́ ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní sọ lórí ọ̀rọ̀ náà.
2: Ṣé rí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé à ń dàgbà sí pé akọ̀ ń dàgbà sí náà ni mi ò bí àrònú ọjọ́ orí wa rárá kí wọn dàgbà lásán mọ̀ ká ti Nàìjíríà sí òótọ́ lajé CCS la máa pé ní October 1 báyìí nísìn tí wọ́n wò pé CCS kí ni tí a gbé ṣe láti ìyọjú ìsẹ́yìn. Ìjẹ́ ẹ̀rí kankan tọ́ka sí pé ó dá o nǹkan báyìí ni achievement Nàìjíríà ní 6 years ago. Nàìjíríà nísìn náà tó bá ní ká wò ó nǹkan kò change iná ò dáa. Ọtútù wà ókè títí ò wà ókè kí wá la wá ń ṣàjọ̀dún fún.
3: Bá jẹ́ pé ìlú tí ó rí bó ṣe yẹ kó ọlọ́pàá àwọn kan ló yẹ ká ti jù lọ ọlọ́pàá àwọn kan ló yẹ ká ti gbàgbé. Ṣùgbọ́n tó yà wá lẹ́nu ni àwọn tó ti ń ṣèjọba látìgbà yẹn títí di ìṣẹ́jú kankan náà ni wọ́n fi ń ṣèlérí ìbòdìbò wọn. Àbá ń ṣe ojú ọ̀nà àbá ń ṣe omi ṣe education ní tí wọ́n ti ń fi campaign látìgbà yẹn. Kò yí padà títí di ìṣẹ́jú ìdí tí òfijọ́ yí padà ni wípé ìlú tí wọ́n ń ṣèlérí wọn. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a ò lè sọ pé níbi tí a dé dúró ọmọ ọdún 66 years a ò lè rí àṣeyọrí tó ṣe tọ́ka sí púpọ̀ nítorí pé olórí náà la ó da gbogbo ẹ̀ padà sí wọn ò sí ojú sí o. Ṣùgbọ́n tí a bá ní kí a wò ẹni tí ó bá jẹ́ ọmọ tí a bí tó bá fi lè dàgbà tó pé 66 years wọn ni máa pè lọ́mọ mọ́ o. Ọ̀pọ̀ oríyìn bẹ́ẹ̀ wọ́n ti máa pè ní bàbá tàbí bàbá. Bàbá so ẹni tó bá wá pé 66 years ní ènìyàn tí wọ́n bí tó jọ́kùnrin tí ò tí ì níyàwó tí ò nílé lórí tí ò ní nǹkan rìnṣẹ tí ò níṣẹ́ tí ó fi jẹun ẹ̀ríkọ́ irú èèyàn bẹ́yẹn ènìyàn lásán ló fẹ́ jẹ́. So Nàìjíríà tó jẹ́ ẹni tó ń dàgbà tó pé 66 years ó yẹ ká ti ní àwọn nǹkan tó dára sí olórí tí ò sojúṣe wọn náà látún padà kọjú sí.
1: Nínú ìròyìn mìíràn báyìí ikọ̀ ẹ̀dọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ Save Oyo Movement SOM náà ni wọ́n ti fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wípé òun ná àwọn owó kan èyí tó lé ní bílíọ̀nù 4 náírà tí wọ́n fi ń ṣètò ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú ti Allied People's Movement APM tó fi mọ́ ríra àwọn ọkọ̀ ìpolongo ìbò kan. Nínú ọ̀rọ̀ kan eléyìí tí adarí ikọ̀ náà tó bọwọ́lù nínú àtẹ̀jáde kan Comrade Akeem Oladiti ni wọ́n ti fẹ̀sùn kan gómìnà Mákindé wípé wọ́n ti ń fi àwọn owó kan èyí tó lé ní 200,000,000 àti 50,000,000 tí wọ́n ti ń fi léde láti bí oṣù mẹ́fà sẹ́yìn láti mọ́ fi ṣètò ìpolongo ìbò nínú ẹgbẹ́ òṣèlú ti APM tó fi mọ́ sísanwó oṣooṣù fún àwọn tí wọ́n jẹ́ aṣojú nínú ẹgbẹ́ òṣèlú náà. Ẹgbẹ́ náà kò tún ṣàì sọ̀rọ̀ lórí àwọn kọ̀ọ̀kan tí wọ́n wípé ó tó 30 tí wọ́n rà láti fi ṣètò ìpolongo ìbò fún ẹgbẹ́ náà tí wọ́n sì ti wà gúnlẹ̀ sí ọ́fíìsì èyí tó jẹ́ ti ìpolongo ìbò fún gómìnà ọ̀hún ti ń bẹ̀ ní ìlú Àbújá àmọ́ tí wọ́n ti kó wọn lọ sí àwọn oríkò kan tí kò tí ì sẹ́ni tó mọ̀. Ikọ̀ ti SOM ọ̀hún ní ìtẹ̀síwájú nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn náà ni wọ́n ti wá ń ké sí àwọn àjọ tó ń bójútó ọ̀rọ̀ àwọn tí wọ́n lówó ló ní pọ́npọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC tó fi mọ́ ICPC wípé kí wọ́n tanná wádìí ìṣọwọ́-náwó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ ọ̀hún ni wọn kò tún ṣàì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan eléyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tó sọ ṣáájú wípé kí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Tinubu kó yẹ̀ba kí ó sì fàyè sílẹ̀ fún gómìnà Mákindé níbi wọn ti wípé ọ̀rọ̀ yìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú lásán. Ikọ̀ náà nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti wá wípé kò yẹ kí ìpínlẹ̀ kankan kí ó mọ fi owó tó yẹ kó jẹ́ ti aráàlú láti mọ fi ṣètò ìpolongo ìbò pàápàá jùlọ èyí tí wọ́n wípé wọ́n fi ṣe ìgbárùkùtì fún ẹgbẹ́ òṣèlú ti APM nípínlẹ̀ Ọ̀yọ́ ṣáájú ètò ìdìbò ọdún 2027. Lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 náà la ṣe wà níbi olùrànlọ́wọ́ tí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó jẹ́ ti zone kọkànlá ìlú Ọ̀ṣọ́gbó AIG Bassey Ẹwà bí ó ti ṣe ìkìlọ̀ fún àwọn ọlọ́pàá tí wọ́n bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun láti mọ́ ṣe fari apá kan dápá kan sí lórí ọ̀rọ̀ tó

0: 32FM 94.9.
1: Laughter House.
0: Orioke Tete Premier.
1: Mokola Ibadan.
2: Hello everyone. My name is Muyiwa Ademola Authentic. I'm here. This is 32FM 94.9. Ikoni, don't fill in the here with laughter. You will never cry.
3: 32FM 94.9.
4: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyíùn Richard Card. 500 naira 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mọ́kọ́lá Road ní Bẹ́sínárì Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọ́mọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9.

0: 32 FM, 94.9.
1: Kòkòkò báyìí ńlá rán fún àdìtí ajá tí ó sọnù ní kí gbọ́ fèrè ọlọ́dẹ àdíá fún kọlọ̀rọ̀ sí eléyìí tí ó lọ rí pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kí irú wọn faramọ ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ gírí ọkọ̀ nírònà iná lòfin kò mẹ́ni ọ̀dà ìdà lòfin kò mẹ́ni ọ̀rọ̀ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbọ́fìnró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀ ẹ mọ́ pàtẹ sójú títì Èmi ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
2: Bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bídọ̀ tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé pinnu ló kan àyà ara rẹ o Venitone Clean Sani kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Venitone jagun labí panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò ọ̀sọ́kùnrin sóbìnrin dòpé pé Venitone Clean Sani tẹ́gẹ̀ṣe maradán bíi kóró sin Venitone Cleanser kìkìdé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Venitone Cleanser pe nọ́mbà code demand 00-3405-1533 00-3405-1533 iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe Venitone Cleanser òun láyé tún lò.
3: Gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́nipò ìṣòro 32 FM 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olúwa.

0: náà ni rashid apala tàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o níṣẹ́ làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede race course amphitheater látún fi pàdé tọdún ní sí
1: lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí
0: aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà ìpínlẹ̀ black àti mínímì ló ṣẹgbẹ́ tẹrù 32 fm latter fest tọdún ní tó bá padà wáyé tí n bá tún padà wálẹ̀ gan sí mo máa jẹ gbogbo ayé.
2: ṣé bẹ́ẹ̀ o bá ti gbọ̀nà ẹ̀bùrú láyé ń bí.
3: ṣé kò ní jẹun àbí ṣé kò ní rọwọ. Are you ready?
4: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fẹ̀yìn gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹpẹ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
5: Bóbìnrin bá lè fòpin sóyún, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa sọ. Bí ẹ ti ń nàka, bẹ́ẹ̀ náà máa kùn síra wọn létí. Àmọ́ ṣáájú kó o tó sọ̀rọ̀, ìwọ náà kọ́kọ́ rí dájú kó o fi rẹ̀ sí pẹ̀ ń tó fòpin sóyún. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdí lórọ̀ mọ́ kó mi ò fòpin sóyún àìròtẹ́lẹ̀. Lọ́pọ̀ ọgbà ó ṣeé ṣe kó máa kojú ìṣòro ètò ìlera àbí ìṣòro àìríjẹ àìrímu. Bẹ́ẹ̀ ló le kéré kọ́rọ̀ ó mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀. Ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò tiẹ̀ dá ààbò bo rárá. Lọ́pọ̀ ọgbà nípalára ìtì ẹ̀ máa ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ. Bàbá ẹ̀gbẹ́ ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di péyàn gbégbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ téèyàn bá gbé ìtàn kan ní láti rọ̀ mọ́. Ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí i dípò ìmọ̀ bẹnu àtẹ́lù. Ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́ wọ̀nì ọmọ rí obìnrin àǹtí rẹ̀ àbí ọ̀kan lára ẹbí rí obìnrin kí ló ń tó ṣe. Ìbojú àánú wo ẹni ìkónimọ́ra ó rẹ̀mílà ìdájọ́ àti ìtẹ́yẹsí ni ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbégbésẹ̀ tó léwu. Ẹ mú ìjì àánú ìyàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902

0: lankini aye lo so pe yiri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini aye lo so pe yiri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini imona ka o jisa lori mi ri kisipu aye temi ki doko sai lo jo sai lo pe yiri fun ma ko mata ba mole e pade mi laughter festival laughter festival le ada ma simba awon ta chu fm no gbe go mbe gade ma simba laughter festival no the 4th of October mashallah iwa e wa pa
1: owo ye bi ye lo pe yan fi tu phone se sibe ko gbadun e iroyin ayo le real phones ise to ye wa ye ke ye ke pelu awon akose mo se engineer an tu phone pelu laptop se boya ti gbe phone pelu laptop yin kakire ti wa o get ye e ma bo lodo wa iPhone Samsung Tecno Infinix Itel bell atun ta phone lori shirishi pelu laptop to je London use to fin lock bale real phones for your phone repair phone unlocking we are always there for you real phones awa ni dugbe ibadan lado dupe nu ona to wale si popo house dugbe ibadan e si le pe wa sori ago 0706 436 8169 0706 436 8169 tabi 0809 695 7878 0809 695 7878 real phones ise to ye wa ye ye ke pelu awon akose mo se engineer
2: ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: My love, what happened?
5: Before I marry you, the TV where you promised, the fridge in car, where it is? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
5: So all those things don't already dey house?
4: Abba, since last month.
5: Ah, pastor, continue the wedding.
4: Yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
6: Visit us at Mokola Road Veterinary Bus Stop and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
7: CDK! Pay small, small. Live BB!
8: Láyìíká wa ètò tó ń sin nígbẹ̀rẹ̀ pàkọ́ nípa ìmọ́tútù àyíká àti agbègbè wa lórí ìkànnì 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ 8:30 to 9 a.m. Àrìwọ̀ sí tinú ẹ̀gbin là wá iná ló ń wa aṣọ onídà láti gbé ìgbé ayé àlàáfíà bọ́lọ́wọ́ àìsàn àyíká gbọ́dọ̀ mọ́ nigínigí bí ara ní un ká gbálẹ̀ gbádọ̀tí ká kó síbi tí ó yẹ láyìíká wa ká lọ́jú tó àgbàrá kí omi ó sàn geere láyìíká wa àgbájọwọ́ la fi ń ṣiṣẹ́ ọ̀yà bíjọba ṣe ní ojúṣe lórí ìmọ́tótó àyíká ni aráàlú náà nípa tí wọn ó kó bá a ṣe wá ránni sọ́jà lọ́jọ́ mọ̀ ránni sílé ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàrin aago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ lẹ́ẹ̀mọ pàdé àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè ṣe tó rí sí ọ̀rọ̀ àyíká lórí ètò yín ètò wa tá a pè ní láyìíká wa bí wọn ṣe mọ sọ ibi tí wọn bá ìṣe dé nípa ọ̀rọ̀ àyíká àti àyípadà ojú ọjọ́ tó ń ti àwọn tó rọ̀ mọ gbé tán bẹ̀ ni pé ẹ̀yin náà láǹfààní láti dá sí ètò bẹ́ẹ̀ ṣe máa béèrè lórí ohun tí ń jẹ yín lọ́kàn.

ọlọ́wà yanrú gbésí ayé tó fẹ́ gbé ẹ kú dédé àsìkò yẹ kú àfọmọ nìyẹn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà àjọ business entrepreneurship project àwọn náà ràn mí wádé o wọ́n níbẹ̀ ẹ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titiyin ẹ̀yin lè tú sírú ayé tẹ́ ẹ fẹ́ gbé yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́ you need to choose between wealth and poverty in ti àjọ business entrepreneurship project tó gbé dání rè akọ́mọ nírọ̀rí ni wọ́n tí wọ́n wá jókòó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́ wọ́n ń lọ primary wọ́n ń lọ secondary wọ́n ń lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo ṣùgbọ́n bẹ́ẹ̀ lomi bá parí tán yóò tún padà sí labour market ni in ti ò fi kúnrín àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ mọ́ wá dààmú fi kún wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọ bá láǹfààní láti gbọ́ mi lásìkò yìí ire jẹ́ tiẹ̀ o mọ̀ wá kí ọ kú oríire gbá business entrepreneurship project wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún ìwọ́ tó wà ní ọmọ ọdún 18 títí di ọmọ 90 ọdún 90 years iná làwọn gbé ètò yìí kalẹ̀ fún bó o ló ti rí bẹ́ẹ̀ ọjọ́ òṣìṣẹ́ ìjọba ni àbọ̀ ọjọ́ òṣìṣẹ́ aládàáni wọ́n gbà ó ṣiṣẹ́ ni àbí rìtáyárí ó ń gba sálárì ni tàbọ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan àbẹ́ni ó dá iléeṣẹ́ gan-an lẹ̀ àṣẹ ọ̀nà làgídí ń bẹ téèyàn lè fi dèèyàn ọpọlọ làá fi rówó kèé ṣe kìràkìtà business entrepreneurship project kìí ṣe ponzi scheme kìí ṣe ṣogúndogójì tá a pé wọn ò ní ẹ dáwọ́jọ ẹ kówó lẹ̀ wọ́n wà ní ẹ máa lọ bó bá dìgbà báyẹn wàá gbowó yín ǹgbọ́ bá yá ni wọ́n bá ní nẹ́tíwọ̀kì ọ̀dá wọ́n bá palẹ̀ gbogbo dúkìá kálukú mọ́ ẹ̀kọ́ téèyàn ní tẹ́kọ̀ọ́ òwe fi dọ̀rọ̀ fún ni òun ni business entrepreneurship project gbé dání ni wọ́n fi ní ẹni ọba wà lábẹ́ ọdún 18 bóyá bíi 17 years wásàlẹ̀ ọ gbúdọ̀ apply o ẹni ọba sì ti dàgbà tó ti kọjá 90 years tó ti wà 91 sókè òun náà kọ́ máa apply láàrin 18 years sí 90 years òun làwọn èèyàn tètò yìí wà fún ẹ máa wá gbọ́ bọ́ bá wà lẹ́sẹ̀ 3 máa apply o ọmọ tó bá ti parí secondary school ètò yìí wà fún ọ wà ń poli ni ọ wà college of education ni ọ wà ní university ni tiẹ̀ dayọ̀ gbá àjọ business entrepreneurship project yìí láàrin ọdún mẹ́fà tọ́lọ́wọ́n bá fìdí wọn kalẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà èèyàn 10,000 ló ti jàǹfààní lára wọn àwọn gangan fúnra wọn wọ́n ti fídi family tó lé ní 1,000 lórílẹ̀-èdè nàìjíríà látara aṣẹ́ tí wọ́n ń ṣe káàlẹ̀ mọ̀ ipò dájú ó legit ìgbà wọn àrípọ̀ legit ipe kálukú ló le jàǹfààní ńbẹ náà fi wá wò pé ẹja taari tá à ń ṣe sórí afẹ́fẹ́ eléyìí kọjá dandan ntọ́ ọba fẹ́ ṣe tọ́láàrí ó fi dá òun ni wọ́n ń pè ní business entrepreneurship project wọ́n wá níbi bá ti wà lórí afẹ́fẹ́ báyìí kí n máa forí ọ̀fẹ́ lẹ̀ fáwọn èèyàn láti máa tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn nìkan kí ni wọ́n fò ó kọ́ wọn ṣe tírẹ́nì kan bẹ tá máa ṣe fáwọn èèyàn tí wọ́n fi ń di ọlọ́lá dọlọ́lá yìí owó ni wọ́n ń gbà o ṣùgbọ́n wọ́n níbi bá ti wà lórí ètò èèyàn 50 àkọ́kọ́ tó bá ti tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn sórí nọ́mbà tí mo fẹ́ pè yìí wọ́n láǹfààní àti admit wọn wọlé lọ́fẹ̀ẹ́ wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ nọ́mbà tẹ́tẹ́ àtẹ̀jíṣẹ́ sí ni ó kọ yín nìkan náà ni kẹ́ send síbẹ̀ 081-02-88-9787 081-02-88-9787 081-02-88-9787 má dọ́là sí o ọ̀la tẹ́lòmí ń dá sí gbogbo tí ń gbọ́ ní nǹkan dáadáa òun ló ń fà á tó fi ń dèrò ẹ̀yìn dòní torí pé bàbá ti ń dọ́là sí ẹ ti wọ̀rọ̀ rẹ nù gbìyànjú kọ sọ́nà ọ̀la kalẹ̀ láìsúṣẹ́ táwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ tó bá dé ọmọ ní yọ̀ọ̀dà àfúdádì wa àbí mami wa business entrepreneurship project tí àtẹ̀jíṣẹ́ ó kọ̀ rẹ síbẹ̀ 081-02-88-9787 ààrẹ kẹ́rí lórílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ má jà á máa wo gbogbo àìṣedédé àti àwọn ọ̀kùnrin wa ká máa wá fìtì sí pé nàìjíríà factor ó ní bàbá jẹ́ ọmọ nàìjíríà kò ní ká settle for less èyí ò ní pé má gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ọjọ́ ọmọ nàìjíríà opportunities pọ̀ lórílẹ̀-èdè yìí ìwọ ni kò grab

0: ni kẹrìnlẹ láàádọrùn tó ń fa mẹsàn ẹbọ lẹyìn 32 FM 94.9 à ń fẹrin gba gbogbo àgbáyé.
1: Orúkọ mi ni Alhaji Karim Adé.

0: tàbí bóyá lọ hospital wọn ti sọ fún wípé ìyàwó yẹn o tó bá ní oyún mi o lè ṣe o lè dènà o lè fún un ní wàhálà tàbí kó gbẹ̀mí ìyàwó ẹ̀ o lè decide pé òun ò fẹ́ nǹkan kan
1: tó
0: máa pàyàwó òun lára
1: ẹjọ́ níbi tẹ́ ẹ bá dé yẹn yàtọ̀ sí rọ́bà dáàbòbò tí gbogbo èèyàn mọ̀ tí wọ́n ń fọ́n káàkiri bẹ́ẹ̀ni lọ́ọ́ dalẹ̀ nù ìfètò sọmọ bíbí tọkùnrin torí ìgbà tí mo gbé màmá wa wá wọn lálápá wà wọn lẹ́lẹ́nu wà wọn ní kóró wà èwo lẹ yín ìfètò sọmọ bíbí wo lẹ̀ ń ṣe fáwọn ọkùnrin n bò lẹ akúṣẹ́pá lẹ̀ ń bá ẹ má jẹ rọ́ọ̀lù bá bu wáyà tó ní bá ní kẹ́ ẹ ṣàlàyé ẹ sọ̀sọ̀ kú sódìé ẹ dákun ọ̀lọ́rùn gbèsè ṣẹ́ni bí studio manager mi ṣe ní ẹ mọ̀mọ́ ẹ jẹ́ mọ̀ ṣọ́ra ẹ jẹ́ tọ́ra yín á mọ̀ sọ yín lẹ́yìn sí ìyá mi ẹ ṣe ẹ jẹ́ bèrè ìbéèrè ẹyọ kan tó kù ká tó wá tara ṣàṣà lọ sí pábá mi wojú òpó bóyá rodorodo olówó tó ń san bóyá ó ti pé ẹyin tẹ́ ń pè mí wọ́n fi nọ́mbà wọn sílẹ̀ ẹ ṣe sùúrù fún wọn bóyá ṣé ìṣẹ́jú kí n kò tí tó lódododo tẹ́mínì sí wọn ó ti tó o kò ṣẹ́jú mẹ́lò tẹ́mínì sí wọn ṣe bẹ̀rẹ̀ ní báyìí níbi ẹ̀jẹ̀ kí n pause ma tẹ́mínì sí onírodododo lówó àti bẹ̀rẹ̀ kí ló gbé yí wá gan sórí ètò tẹ́ fẹ́ po lówó ẹ̀rẹ̀ pé nígbà tí mo ní à ẹ máa bọ̀ mo nílò yín bí tó ti ń dùn mọ́ mi tó ní family plan ọlọ́kùnrin dẹ̀ mo ṣì máa gbé yín wá lẹ́ẹ̀kan sí mo fẹ́ má sí rí wọn óyá màá mi óyá màmá wa ẹ bá mi sọ̀rọ̀ màmá ẹ dárúkọ yín.
2: Ẹ káàsán gbogbo ara ilé o.
1: À ń gbọ́ máa o.
2: Ẹ ṣé o, èmi ni ìyáàfin Odúọlá Mọ́táyọ̀ láti iléeṣẹ́ ìfètòsọmọ bíbí ní Liberty Stadium Road. Okay. Òkè Àdó Ìbàdàn.
1: Ẹni ẹni programu kan tó jẹ́ wípé Ọ̀yọ́ State náà ń ṣe àbí FN ara yín sọ́mà.
3: Ẹ káàsán lẹ́ẹ̀kan sí gbogbo ilé o.
1: Okay.
3: Iléeṣẹ́ PPFN à ń darapọ̀ mọ́ Ọ̀yọ́ State láti ṣe àyájọ́ ọjọ́ ìfètò sọmọ bíbí. So lórí ìfètò sọmọ bíbí yẹn náà la ṣì wà. Àti àwọn àyẹ̀wò mìíràn tá máa tún ṣe fún gbogbo àwọn tó bá bá wa join program yẹn ní Mapo Primary Health Care Center.
1: Mi ò mọ̀ bówó dé o, nígbà tó ti ẹ̀jọ́ yọ sí.
3: Àti ní Molete Primary Health Care Center. Àgbo lọ́wọ́ ẹnikẹ́ni o.
1: Ọ̀fẹ́ ni.
3: Ọ̀fẹ́ ló bá dé o.
1: Wọ́n lọ́fẹ́ ní ìwòsàn.
3: Gbogbo nǹkan tí wọ́n fi ṣe pátápátá látorí àyẹ̀wò ẹ̀jẹ̀ lórí family planning gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣáájú gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ìfètò sọmọ bíbí pátápátá àyẹ̀wò ẹ̀jẹ̀ fún gbogbo àwọn obìnrin àwọn tó ń bímọ lọ́wọ́ àwọn tó ti bímọ tán àwọn tí wọn ò tí bímọ gan gbogbo ẹ̀ pátápátá ni ó máa wà ní ọ̀la.
1: Àwọn ọkùnrin tó bá wá fẹ́ yí wá yọ ṣe é ṣáwọn náà lè wá.
4: Àtọkùnrin àtobìnrin náà ló
1: lè ṣe fún wọn. Àwọn ọkùnrin ṣe fètò
4: kò burú. Gbogbo wọn là ń retí lọ́la o.
1: Tí n bá gbọ́ yín yé dáadáa mà wọ́n ní Ọ̀yọ́ State ọ̀dọ́ sí yín ẹ bá mi ṣàlàyé mà ẹ ṣàlàyé wọ́n ní Ọ̀yọ́ State Health Primary pé ọ̀la ni àyájọ́ ìfètò sọmọ bíbí ó pọ́dún mélòó mà tí n bá gbọ́ yín yé tó ti ń ṣe. O ti pẹ́ o.
4: O ti pẹ́ o.
1: Ah,
4: o ti lé
0: nítorí àgbáyé ni. World Contraception Day ni.
1: Ní ọlá.
0: Bẹ́ẹ̀ ni mà. Àgbáyé ni gbogbo state.
1: Pátápátá.
0: Federation
1: Ọ̀yọ́ State.
0: Ọ̀yọ́ Ogun State.
4: Throughout the Federation.
0: Throughout the Federation.
1: Okay.
0: Kaduna, Kano, Benue.
1: Okay.
0: So every 26th of September is the World Contraception Day.
1: Okay. Lẹ ṣe wá sọ wípé ó dáa náà o ọ̀yájọ́ ọ̀la yẹn lẹ mú màmá wa mà ẹ bá mi tún ṣàlàyé ibi tẹ́ ń pe àwọn èèyàn sí lóbi síbi ti èèyàn ẹ̀yin ara alẹ́ ṣẹ̀ ń gbọ́ ẹ̀yin obìnrin ẹlẹgbẹ́ mi ṣẹ̀ ń gbọ́ wọ́n lọ́fẹ̀ẹ́ ní ìwòsàn wọ́n ní kò sí nǹkan kan kódà ẹ gbọ́ mi dáadáa tẹ́ ẹ bá débẹ̀ tí wọ́n bá ní ẹ kínní rèé ẹ ra ₦100 èmi ó fi nọ́mbà tèmi sílẹ̀ ẹ̀yin ẹ pè mí a jẹ́ pé wọ́n ṣubú lowó ibi tán bá ti sọ ẹ bá mi ṣàlàyé ibi tán òótọ́ ni ẹ bá mi ṣàlàyé ibi tẹ́ ẹ fẹ́ kan wá.
4: Ẹ ṣe olóòtú à ń retí yín ní Mọ̀pó Primary Health Center lọ́la àti Ọ̀ranyàn Molete Primary Health Center lọ́la lọ́fẹ̀ẹ́ ni o ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tipẹ́tipẹ́ tẹ́ ẹ fẹ́ yọ ìbá àṣẹ onífífi sílé ọmọ ìbá àṣà lápá gbogbo yín là ń retí lọ́la o.
1: Eléwo ló máa fi ṣe ni ẹlẹ́nu
4: onífífi
0: sílé ṣùgbọ́n màlẹ́tẹ̀ yẹn ó

0: 104.9.
1: Ṣé fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn? Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí. Dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
4: Hypo.
5: Ìjẹ́ òun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ.

0: ẹlòmíín ti ṣe lọ́fíìsì ni tí kò fẹ́ léèsì débi iṣẹ́.
1: Ayé sáka ayé dada
0: o. Àwọn ìyá mi àwọn bàbá mi tó ń bẹ nínú ọjà mú kí n yín o.
1: Balùpà.
0: Àwọn oníṣẹ́ ọwọ́. Ọ̀gá péńtà, ọ̀gá télọ̀.
1: Iwájú lojúkun gbé.
0: Kò yín pátápátá mú kí.
1: Ẹrù ọlọ́run bá a ti di.
0: Àwọn kan sì ń bẹ tó jẹ́ pé iṣẹ́ ara tí wọ́n náà ń ṣe. Wọn lọ́gàá iṣẹ́ ara tí wọ́n náà ń ṣe, wọ́n ti ṣiṣẹ́ fúnra wọn ni. Àmọ́ béèrè kan bẹ tí mo fẹ́ bi gbogbo wa léèrè lónìí.
1: Wọ́sàdé ni ó kọ́ nídòní sọ nígbà kọ̀ọ̀kan àìdúró oníṣẹ́ ìbẹ̀rẹ̀
0: ṣáà. Ẹgbọ́n lẹ́yìn gbogbo iṣẹ́ tá a ti ṣe àti làálàá kòkó wa látàárọ̀. Tí owó nìkan ló lè múnú wa dùn ni.
1: Mo fi sọmọ ọdún apá olúwayé ó ní ìfìjì máa jẹ ayé orí mi.
0: Ẹ jáde ronú sí.
1: Wọ́n sá débi wọ́n
0: sá. Ẹni tó lówó lọ́wọ́ tó lówó débi pé kò sí ní tí ò lè rà.
1: Àìdúró oníṣẹ́.
0: Ẹni tó lówó lọ́wọ́ ó lè lówó lọ́wọ́ kó rọ̀kọ̀ ayọ́kẹ́lẹ́ tó wù ú.
1: Oòrùn kí ó sọ òkúta jiná.
0: Kó kọ́ lé sí ibi tó bá wílé alárànbarà. Kó bọ́ sí bùtíìkì tuntun taṣọ kó máṣọ tó dáa kó gbé sára.
1: Orin bá ọ̀ ara mi ò mọ̀ múre.
0: Kò sí ní tó fẹ́ tí kò fowó ọ̀hún rà.

0: ìwé ìpàjọba.
1: Tí kò ẹni ọ̀hún tí kò bá lálàáfíà ọkàn.
0: Dúdú ara mi ọmọ múre ta.
1: Ṣáà lè sọ pé inú rẹ̀ dùn sá pẹ̀lú bó ṣe lówó tó.
0: Àjíde àdúrà.
1: Ẹ tún já pápá àbí wò. Ẹni tó jẹ́ pé kò lówó tó nǹkan.
0: Ìwọ ọmọ ọlọ́wọ́ bá ní ohun ẹ̀bùn ọlọ́wọ́ bá ní.
1: Ó ń ṣiṣẹ́ lásìkò, ó ń ṣiṣẹ́ déédé.
0: Bí bá jẹ́ ẹ̀dá mẹ́rin kan, ọ̀rọ̀ bá ń bí. Bí ń bá délù lọ́dọ̀, bí ń bá dé ká dàgbà, bí ń bá délù ìrò. Mà jẹ́ ayé orí mi àyíde.
1: Àmọ́ tó ní ìlera tó péye. Tó ní ìdílé tó dùn tó sì lálàáfíà ọkàn. Ṣá a lè sọ pé inú tọ̀hún láyọ̀ ni àbí ní orí odùn.
0: Ó ṣe báyìí
1: dé o. Ní tí mò ń gbìyànjú àti sọ ni pé.
0: Ó ṣe báyìí.
1: Ṣé owó ló mú ayọ̀ ọkàn wá ní àbídùnú?
0: Ó ní sí.
1: Àbálàáfíà ọkàn.
0: Ó ṣe báyìí dé o.
1: Ẹ má sì mí gbọ́ omi sọ pé owó ò nẹ́sẹ́sírì
0: o. Mo ṣe báyìí dé o.
1: Tó bá jẹ́ kí gbogbo wa kọ́kọ́ lọ lóye pé owó ṣe pàtàkì fún gbogbo ẹ̀mọ ẹ̀dá láyé.
0: Mo ṣe báyìí dé o.
1: Pàápàá jùlọ nínú ìgbésí ayé tá a wà yìí. Kò sí ohunkóhun téèyàn lè fẹ́ ṣe láyé tí ò bá ti sówó ńbẹ̀.
0: Àyè arábá mi o. Ọba orin àyìn dé o.
1: A nílò owó láti fi ra oúnjẹ. A nílò owó láti fi ra aṣọ sọ́rùn ara wa. A nílò owó láti gbígbọ́ bùkátà owó sukú àwọn ọmọ.
0: Ọ̀rọ̀ mi, ó ti já sílẹ̀.
1: Tá a bá tiẹ̀ tún wò lásìkò yẹn tó wáyà jẹ́ pé bóyá owó ilé rẹ̀ ti fẹ́ débi pé ó ti fẹ́ díù. Àbẹ́ni tó bá ẹ̀ṣẹ̀ ń wálé. Pẹ̀lú bí wọ́n ṣe ń pe rent àtàwọn tó tá package nísìn. Ọwọ́ àwọn agent láyé wà nísìn.
0: Ilé ọlọ́pàá méjì rẹ̀.
1: Nígbà tẹ bá gbọ́ wọn máa sọ fún yín rent kínní kan báyìí. Nígbà tẹ bá mọ̀ pé tó tá package yóò mọ̀ lọ bí àgbẹ̀ times two yẹ tó tán bá pe rent fún yín.
0: Ilé ilẹ̀ ó máa bá gbogbo wa.
1: Ẹ̀yin agent ẹ̀yin ní Ọlọ́run.
0: Ọ̀rọ̀ mi ó ti já sí
1: rẹ̀. Ẹ jẹ́ ń sáré lọ gbẹ́kẹ̀dẹ̀ àti polówó ọjà iná.
0: Ọ̀rọ̀ mi ó ti já
1: sí. Nígbà ń bá padà dé yín tí mò ń bá bọ̀. Ṣé owó ló mú ayọ̀ wá ní àlábàbí àlàáfíà ọkàn? Mo ń lọ wá mò ń bọ̀ wá ìkànnì 32FM94.9 lẹ́ ń gbọ́ tá a kalẹ̀ sí Laughter House ní Premier Hill ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Absalom Adigun.

0: ẹka àbọ̀ padà láti ẹka ìkéde àsìkò olówó ọjà. Ìkànnì 32 FM 94.9 lè ń gbọ́. Laughter House lákalẹ̀ sí ní Premier Hill Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀. Pẹ̀lú ọmọ yín Àjọ̀gún Abdulsalam. Mo ń délé fún ọ̀gá mi délé ìjìnlẹ̀. Ṣé ìgbàgbọ́ ni tí mò ń bá bọ̀? Ẹ jẹ́ ká kọ́kọ́ jọ lóye pé owó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. A nílò owó láti fi ra oúnjẹ, a nílò owó láti fi ra gbogbo ohunkóhun tó wù tá a bá fẹ́ lò. Aṣọ ni o.
1: Gbogbo àwa ìsọwọ́ olórí o àti ìsọwọ́ olè.
0: Owó ilé ni o, owó oúnjẹ ni o, owó náà la fi ṣe gbogbo ẹ̀. Ẹ jẹ́ àjọ gbéyẹ̀wò lọ́nà méjèèjì yìí.
1: Tábàdójúkọ ṣẹ wa ta tẹ pamọ́ṣẹ́.
0: Àwọn kan lè mú pé owó lè mú ayọ̀ wá nítorí pé kò sí gbogbo nǹkan tó bá wù kéèyàn ní láyé téèyàn bá ṣáà ti ní owó èèyàn lè sòkè dilẹ̀. Owó bá ti wà kò sí gbogbo ohun téèyàn ò lè ṣe. Ó lè lóhun lòun ṣe tọ̀hún ó lè lótọ̀hún lòun ṣe.

oúnjẹ tó bá wùyàn lèyàn jẹ ń gbà téèyàn bá lówó lọwọ aṣọ tó bá wùyàn lèyàn ra gbogbo nǹkan ìgbàlódé lóríṣiríṣiríṣi ìyẹn wò nísìn àwọn tí bá ń lo fóònù ńláńlá àwọn aláìfun kinníkan kinníkan iphone kinníkan ló yẹsùn jáde nísìn báyìí nísìn bóyàn bówó bá ń bẹ lọ́wọ́ èèyàn ìtẹ́yìn ń lò tẹ́lẹ̀ tó fẹ́ jẹ́ lé tẹ́sìn èèyàn ó dọ̀dúlẹ̀ èèyàn ó lọ tún gbówó èèyàn ó lọ fi rà míì iṣẹ́ yìí náà láṣẹ tá a fi rówó ọ̀hún bówó bá ń bẹ lọ́wọ́ èèyàn ìyẹn lè lóun fẹ́ kúrò lórílẹ̀-èdè nàìjíríà lásìkò tá a wà nísìn nísìn báyìí tí ó sì pè wọ́n lẹ́nu bá sì pé next available flight tí ó. Ó gba bẹ̀rù òkè òkun nu. Bówó bá ń bẹ lọ́wọ́ èèyàn ìyẹn lè mówó ọ̀hún kúyàn fi ra àwọn ẹbí lọ́wọ́. Bó ti wulẹ̀ jẹ́ pé gbogbo ẹni tó bá lówó lọ́wọ́ kọ́ ní ran ẹbí lọ́wọ́. Wọ́n lájùmọ̀ bí ò kan tàánú ẹbẹ bá rán sí ni lé ń ṣe ni lóore. Owó bá ń bẹ lọ́wọ́ èèyàn owó yìí lè mú kí ó dín ọ̀pọ̀lọpọ̀ ìṣòro téèyàn ń dojú kọ kówó ìdínkù. Níwọ̀n ìgbà téèyàn bá ti lówó lọ́wọ́ pé mo lówó lọ́wọ́ mo lè fi yanjú kinní báyìí báyìí. Ìyẹn wẹni tó lówó lọ́wọ́ tó ń lọ ń títì. Àbí tí ń bẹnu ọkọ rẹ̀ tí wa mọ́tò lọ. Tó wá kọ lu ẹnìkan látẹ̀yìn. Àbí tó kọ lu ẹni tó fẹ́ fònà ni. Nígbà tó wó bá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò pé èló ni yóò sọ ti hospital bill rẹ. Ó ti kawó ó ti kó fóun tán pé kó lọ fi tọ́jú.

0: àmọ́ ngbà téyàn ò bá lówó lọ́wọ́. Àwọn àgbàbọ̀ wọn ń bówó ọba sílẹ̀ yìí dámọ̀ràn lẹ́yìn owó. Tó bá tẹ̀ wá jẹ́ lọ́wọ́ àwọn emergency òde òní ni. Wọ́n ní that your plan without money is a plantain. Ìtumọ̀ rẹ̀ ni pé plant tó lóun níhun tí ò sówó ń bẹ̀ plantain lásán ni. Kò síbi kankan tó fẹ́ lọ tó ò bá ti lówó lọ́wọ́. Consistency rẹ̀ láìsówó ń bẹ̀ o kò ń ṣe lásán náà kọ́ lọ́mọ jà ṣe lásán. Àwọn kan sì ń bẹ tó jẹ́ pé wọ́n ti ní backup igi ọgbà. Wọ́n ti nígi lẹ́yìn ọgbà tó jẹ́ pé tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ tí ẹ̀yìn wọn bá fẹ́ rí wọ́n ti lẹ́nu tán fẹ̀yìn tì. Àmọ́ ọwọ́ ẹni tí ò lówó lọ́wọ́. Ó lè mọ ronú nípa pé kí lòun ó jẹ lónìí nísìn.
1: Iṣẹ́ òrì bá wà sábà.
0: Ọlọ́run ò ṣe o. Àwọn kan ń bẹ nísìn tó jẹ́ pé wọn ò tí ì rí nǹkan kan yẹn látìgbà tílẹ̀ ti mọ́ lónìí. Àwa kan sì ń bẹ tó jẹ́ pé a ti jẹ méjì a ti jẹ mẹ́ta lónìí nìkan ṣoṣo. Ọlọ́run bá wa pèsè fáwọn aláìní o. Bí ò bá sówó lọ́wọ́ èèyàn yóò ti mọ ronú pé owó ilé ti fẹ́ dì bóun ní ti san owó ilé. Àbò owó ilé àwé àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Ee gbogbo ẹ̀yin òbí mo kí yín o. Ẹ kú àsìkò yìí, ẹ kú ìnáwó nára. Ìkanra ló bá dé lápapọ̀ àbìkan. Ìrìn sí róbì ọ̀hún bù nígbà tí ọjọ́ ò bá lọ déédé. Ọmọ ló sì dé tó lóun ó gbowó

àdàláfíà ọkàn méjèèjì ló ṣe kókó ẹni tí ń ṣiṣẹ́ ó yẹ kó le lásìkò tí ó mọ gbádùn ó yẹ kó le lásìkò tí ó mọ sinmi gbogbo ògbà náà kọ́ ni iṣẹ́ olórin kan tẹ ẹ̀kúnrin kan gbà kan ó nígbà tẹ́mi ó bá sì wà ó ń là ń dáhùn o ìgbà tá a ṣe wà láyé ń pè wá tá a sì ń dáhùn bá a bá sí láyé mọ́ ayé ò ní pin bá a bá sí láyé mọ́ ayé ò ní tán bá a bá sí láyé mọ́ ayé ò continue.

0: Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
1: Ẹni wá lé bí nìdó ń sọ láti mọ̀ létí.
0: Láti mọ̀ létí. Ẹ bá ń dá sétò.
1: Àlàáfíà mà lògùn ọ̀rọ̀.
0: Àlàáfíà lògùn ọ̀rọ̀. Lọ bá báyìí.
1: Àlàáfíà
0: lògùn ọ̀rọ̀.
1: Ẹ̀yìn ọ̀la ọ̀hún ní ṣe tiwa bẹ́ẹ̀.
0: Wọ́n lálàáfíà lògùn ọ̀rọ̀. Àkókò yìí ń pò mí papá mọ́ra. Ẹ dákun gbogbo ẹ̀yìn tẹ̀ ń pè. Wọ́n lọ gbé ìkéde àtìpolówó ọjà nísìnyí. Nígbà ń bá wa padà dé, ìmọ̀ wa mú ìpéyín lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ẹ bá kún bẹ́ẹ̀ o, ìkànnì Tẹlifísù FM 94.9 lẹ́ ń gbọ́. Laughter House, Premier Hill, Mọ́kànlá nílùú Ìbàdàn. Wọ́n lọ wá mò ń bọ̀ wá, ẹ kú kalẹ̀.

0: tẹnu lásán kọ.
1: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart cash látọ̀dọ̀ Airtel.
2: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: Mo ń gbọ́ kátí 2FM.
4: 32 FM 94.9.

káàbọ̀ láti ẹ̀ka tá a ti lọ kéde àti polówó ọjà. Ìkànnì 32FM 94.9 lẹ́ ń gbọ́. Àkókò yìí ti lọ. Àkókò yìí ti kó mi ń pa pamọ́.

gbẹ̀n tọ́lọ́run bá ti fún tọ́lọ́run bá ti bù. Ká mọ̀ sọ pé nìkan ò sí tán àbí ìgbà tí mi ń ṣiṣẹ́ níbo ni ìwọ́ wà. Èyí ti pa kò ṣe pé yá pé agbára ẹni tọ́lọ́run fún yẹn. Àmọ́ gbogbo ẹni tọ́lọ́run bá ti fún. Ó ní lọ́kàn pé òun náà mọ ṣàánú fún yẹn. Gbogbo wa kọ́lá ò lówó o. Bẹ́ẹ̀ gbogbo wa kọ́lá ò láyọ̀ ọkàn. Àmọ́ gbogbo ẹni tọ́lọ́run bá ti fún. Ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́. Ká máa dúpẹ́ ẹ̀mí ká máa dúpẹ́ àlàáfíà.

kí máa ń fi lè ṣe lọ yẹn fún tèdí bá mi délé akínbọdé délé ìjìnlẹ ni mo wá délé fún títí ọlá tèmi àti yàn tó fi máa ń pàdé abdulsalam arigun ló kọ tèmi mc banti láńlọọdù ìkànnì tari 2fm 94.9 lẹ̀ ń gbọ́ wọn ò fi yín sínú ìbànújẹ́ wọn ò ní bá yín nínú ìbànújẹ́ àtọ́gbàtàbà tún máa pàdé lọ́la títí ọ̀la ọ̀hún jẹ́ kí gbogbo wa ó láyọ̀ kan ó a sì tún mọ́ ní ààyè láti sinmi gbogbo tí bá ń ṣiṣẹ́ ó yẹ kó mọ́ láyè àti sinmi lẹ́yìn iṣẹ́ lè tò ètò ní lẹ́yìn iṣẹ́ ó sọ́tò ní ìnámu sáìsì títí ọ̀la tá a tún máa pàdé wọn ò fi yín sínú ìbànújẹ́ o wọn ò ní bá yín sínú ìbànújẹ́ ó dàrọ́ o.

ayẹyẹ adé dẹ́ndán yìnrin lórí ọba àwọn onílù bẹ̀rẹ̀ sí lu ìlù òwe lápìtẹ́ bàbá ẹni tí ń ṣápẹ́ bàbá ẹni tí ń laro bàbá oníkìrìbótó bàbá olúṣẹ̀kẹ̀rẹ̀ eegun bí ẹ̀yìn ò sí lágbárí kò sírú kan láwùjọ òkúta kò sírú yọ̀lé èpẹ̀ ẹ̀yà ara bí ahọ́n ò sí nígbàgede ẹnu bàbá ẹni tí ó rojọ́ bàbá ẹni tí ó dá àkówọ̀njọba báwọn ni ọba tó jẹ tó dẹ́kun à ń sọ̀tẹ̀ ọba tó jẹ tó dẹ́kun à ń ságbẹ́ ọba tó dẹ́kun à ń ṣe kọ́ndú kọ́ndú kọ́ndú afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ẹ má ṣafẹ́fẹ́ yẹ̀ sí wa mọ́ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ewé ọ̀dán ó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló fi jẹ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lápìtẹ́ fìjó sí àwọn òjòyè gbà á wọ́n ń jó lọ sórí ìtàgé níbi tí àwọn ọlọ́lá yóò ti jókòó tọba gbogbo àwọn èrò tó ti jókòó dìde kí ọba kábíyèsí o ibùdó ayẹyẹ náà dára púpọ̀ àwọn àti bàbá aláràbarà àwọn aṣọ ayẹyẹ ìmọ̀ ọ̀pẹ òdòdó aláwọ̀ yóyó mọ̀làmọ̀là àwọn àga oríṣiríṣi èrò ti lọ bàbí ètò bẹ̀rẹ̀ olúyòkó bẹ̀rẹ̀ sí fi àwọn ènìyàn ńláńlá hàn ibẹ̀ kún àwọn ọba ìlú mìíràn tí wọ́n wá àwọn òjòyè àwọn oníṣòwò ọjà àwọn agégẹdú àfọlọ́jọ wọn nìkan ni ò sí níbẹ̀ ṣùgbọ́n ó gbé ẹ̀bùn tiẹ̀ ránṣẹ́ ó ní ó rẹ òun díẹ̀ ó lòun ò fi lè wá gbajúmọ̀ oníṣòwò pàtàkì kan ló ṣe alága alága ló kọ́kọ́ sọ̀rọ̀ ó kọba kú ọdún ó ṣàdúrà àṣeyí ṣàmọ́dún ó ní kí ọba ó gbogbo olúyẹyẹ ntúyẹ kó gbogbo olúyẹyẹ ntúyẹ kó gbogbo olú ogbó èyí tó gbogbo ogbó tó fọmọ owú ráǹdè sọ́run tọmọ owú jẹjẹjẹ tọmọ owú jẹjẹ kù bí abẹ́rẹ́ abẹ́rẹ́ wá jẹ kù bí ìrù ẹṣin ó ní igba ọdún ọdún kan ni fún ọba gbogbo èrò ṣe àṣẹ alága kí gbogbo òlú kú oríire àlàáfíà tó padà wọ̀lú jogbo ó fi dá wọn lójú pé ire gbogbo tún ń bọ̀ lẹ́yìn wá ọ̀la ó jókòó wọ́n ń pàtẹ́wọ́ olúyòókó gba ọ̀rọ̀ ó ní kí lẹ tí rí kí lẹ tí gbọ́ ẹ ó gbọ́ wọrinwọrin lónìí ó kù díẹ̀ kí kábíyèsí ó tó bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí á gbádùn ìjọ alárinrin kan arẹwà ọmọọba arápárí gangan àti ọmọkùnrin kan tó ń jẹ arẹsẹ̀já bàtà ni yóò fi jó bàtà dá wa lárayá ó yá o àwọn oníbàtà bẹ̀rẹ̀ lù wọ́n ń kọ orin ó ní arápá pàdé arẹsẹ̀ o òní àrò òní àrò arápá pàdé arẹsẹ̀ o òní àrò arẹsẹ̀ kojú arápá òní àrò arápá àtàrẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ijó tà ń wí yìí ó lé kínka ijó náà ga débi pé ọ̀pọ̀lọpọ̀ dìde dúró ó ní kí ojú wọn lè to ijó náà dáadáa ariwo ń ta gèè àwọn kan ní arápá ló mọ̀ ọ́n jójú àwọn kan ní arẹsẹ̀ ni gbogbo àwọn agbófinró ló kúrò níbi tí wọ́n fi wọ́n sọ tí àwọn náà wá wòran àwọn kan ń garùn wọ́n ń ti ara wọn tọ́ba ti joyè ló dẹnu sílẹ̀ tó ń wòran ìtọ́fẹ̀ ẹ̀ máa jábọ́ wọ́n ń wo ẹsẹ̀ arẹsẹ̀ bí ó ti ń jó bele bele tí ó ń tapá tí ó ń kásẹ̀ ẹ́kò tí ó ń yí biri bí ẹni pé kò fẹsẹ̀ balẹ̀ wọ́n ń wo apá arápá bí ó ti ń rọ́ tíká tíká bí ọrùn ọwọ́ bó ti ń bá orùn orí ṣe wẹ́kú bí wọ́n ti ń ṣẹ́jú wẹ̀jẹ́ tí wọ́n ń dá gọ̀jọ gọ̀jọ kò sí ẹni tó ráyè wo ẹ̀yìn rárá

0: Online Dynamics. Ilé-iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹ gẹjígẹ sí Nàìjíríà. Kàkàkí tún fan. Wípé lọ́dún 2026 gbé gbèsè. Kó o bá wọn rìnrìn àjò. Kó o kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ tó fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics leto ìrìnàjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026. Ní ti BSB, ìrìnàjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n máa ṣe à ń kórin ìrìnàjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Up Edition Police Station, Jericho Ibadan. Telephone 08103738145 àti 08032429497. Online Dynamics. Jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìnàjò ayọ̀.
1: Baba se ri ni lankini ya tata baba se ri ni lankini aye lo so pe yiri ni si o ni so ni lojo ya tata baba se ri ni lankini aye lo so pe yiri ni si o ni so ni lojo ya tata baba se ri ni lankini mo ra ka o si se lori mi ri kisigun aye temi king doctor saidu wa saidu pe yiri fun ma koko mata gba mole e pade mi laughter festival after festival there must be back I want to have 2 FM young people go back there must be back after festival on the 4th of October mashallah iwa ewa pa
2: supreme

lọ́sẹ̀ tó lọ ni mo sọ̀rọ̀ nípa Nick Smith. Fáfàní ẹni tí ò gbọ́ lọ́sẹ̀ tó lọ yẹn. Nick Smith tí mo sọ̀rọ̀ nípa ìyẹn jẹ́ ẹni tó ti dàgbà. Ó ti lé lọ́gbọ̀n ọdún dáadáa. Àmọ́ Ọlọ́run ọba mi aláòràbí tó ń fẹ̀dá dára tóhùn. Kò jẹ́ kí Nick Smith ó kúrò lárobó lẹ́ni tó ti lé lọ́gbọ̀n ọdún. Nick Smith tẹ bá rí gbogbo òdúró Nick Smith ò ju ọmọ ọdún mẹ́rin sọmọ ọdún márùn-ún lọ. Gbogbo làákàyè tó wà lórí òjò ọmọ ọdún mẹ́rin sí tọmọ ọdún márùn-ún náà lọ. Fáfà ni ẹni tí kò ráyè gbọ́ ètò yìí tún ga ní ìjẹjọ ni mo sọ̀rọ̀ nípa Nick Smith yẹn. Tó dẹ̀ jẹ́ wípé Nick Smith nìkan kọ́ lórí bẹ̀ lágbàáyé bí ọgọ́rùn-ún àwọn èèyàn lọ́lọ́run dá bẹ́ẹ̀. Ó ti dàgbà àmọ́ kò láǹfààní àti kúrò ní ipò ọmọ kékeré tó wà. Ìyẹn ni nípa Nick Smith tí mo sọ ní ìjẹjọ. Àmọ́ lọ́sẹ̀ yìí ní nǹkan tó wá jọ bẹ́ẹ̀ á dàgbà má kúrò láròbó mi náà mo tún mú wá. Àmọ́ eléyìí tó fi wá

lálẹ́ yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa Stanley Thornton òun lorúkọ arákùnrin yìí Stanley Thornton lorúkọ arákùnrin yẹn tó bá ti wà lójú òpó Facebook àwọn náà máa láǹfààní àti máa rí fọ́nrán ẹ̀ ẹni tí mò ń sọ̀rọ̀ nípa èyí lọ́wọ́lọ́wọ́ báyìí ọdún márùn-ún péré ló kù kẹ́ni pé 50 ọdún ìyẹn ni wípé ọdún márùndínláàádọ́ta ni Stanley Thornton tí mò ń sọ̀rọ̀ nípa èyí 45 years old òun ni Stanley Thornton àmọ́ ìgbésí ayé ẹ̀ ìgbésí ayé ọmọ kékeré ló ń gbé ìgbésí ayé ìkókó òun ni Stanley Thornton ń gbé arákùnrin ń gbé ní California lórílẹ̀-èdè America àmọ́ nígbà tí Stanley wà lẹ́ni ọmọ ọdún mẹ́tàlá ìyẹn 13 years of age Stanley Thornton bẹ̀rẹ̀ sí ní máa wọ ìlédí àwọn ọmọ kéékèèké ó bẹ̀rẹ̀ sí ní máa wọ̀ sùn ẹ̀hàn wọ́n máa ń ṣe tàgbàlagbà náà ó bẹ̀rẹ̀ sí ní máa lédí sùn torí wípé a máa ṣẹ̀yọ́ bó bá ti sùn ìyá àti bàbá ẹ̀ ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀dọ̀ bàbá ló ń gbé àmọ́ bàbá ò kí ń fi bẹ́ẹ̀ sí nílé torí ojoojúmọ́ báyìí iṣẹ́ ni iṣẹ́ a máa gbé bàbá jáde ní gbogbo ìgbà ìgbà tó wá dé pé Stanley Thornton yìí ó máa ń ṣẹ̀yọ́ bó bá ti sùn a yọ́ mi gàrí lójú orun ẹ̀yin náà dẹ̀ mọ bó ṣe máa ń ṣẹlẹ̀ ẹ̀pọ̀ àwọn ọmọ yẹn ni wá gbọ́ rédíò lálẹ́ àwọn gan wọ́n máa jẹ́rìí ẹ̀ fún yín wá ní ó máa ń ṣàwọn náà àwọn kan máa lálàá náà ni lójú orun bí ìgbà báwọn fẹ́ lọ tọ̀ báwọn bá ti ń ṣẹ̀yọ́ ọ̀hún lọ báyìí làwọn á rí pé àsòkòtò àwọn máa ń tutù lórí ibùsùn ó ṣèwọ náà rí Emmanuel látijú kò sẹ́ni tí ò ṣe rí èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan àgbà ló dé ni èyàn náà ṣọmọ kékeré mọ̀kán náà máa jẹ́yìn orírú ẹ̀ ó ṣe mí náà rí a máa lálàá ni pé mo máa fẹ́ tọ̀ mo máa fẹ́ ṣẹ̀yọ́ kó o tó mọ̀ ibi tó o ti ń ṣẹ̀yọ́ lójú orun yẹn gbogbo ibùsùn á ti tutù jigbin ni bó o bá lajú báyìí tó o rántí irú ọ̀rọ̀ tí wàá gbọ́ àbí irú ìyá tí wàá jẹ ìyẹn tiẹ̀ tún wá kéré ó tó kán sábẹ́ẹ̀dì síta bẹ́ẹ̀dì tó o tọ̀ ọ́ lé sí káwọn aráalé wa máa bèèrè àbárà àdúgbò àṣé ò sí tẹ́ sábẹ́ẹ̀dì wà nílé ọmọ yín ló sún tọ̀ ẹni bó o ṣe tọ̀ yóò ṣe tọ̀ lé ká bá fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ Stanley Thornton bẹ̀rẹ̀ sí ní máa wọ ìlédí ó bẹ̀rẹ̀ sí ní máa wọ̀ sùn ìgbà tí wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ Stanley Thornton ni in tó jẹ́ kóun máa wọ ìlédí sùn ní pé òun ò fẹ́ kí ibùsùn máa tutù ní gbogbo ìgbà kó má di pé gbogbo ìgbà lòun á máa ní láti sa síta àmọ́ ńgbà tó bẹ̀rẹ̀ sí ní máa wọ ìlédí yìí tó bẹ̀rẹ̀ sí ní máa wọ̀ sùn ó di wípé ó ló mọ òun lára ó ló máa ń fún òun nírú ìrọ̀rùn tóun ò rí rí tóun ò rí tẹ́lẹ̀ òun máa ń nírú ìrọ̀rùn yẹn ara máa ń de òun ni tóun bá ti wọ̀ sùn lòun ṣe wá wò pé bóyá kóun tiẹ̀ ṣe kóun tún ṣe díẹ̀ sí ó tó bá ti wá di wípé ó ti wá re òun wọ̀nba tóun ti ṣiṣẹ́ àbí tóun ṣe nǹkan kan tó re òun òun á wá wò pé kóun tiẹ̀ ṣe báwọn ọmọ kéékèèké báwọn náà ṣe máa ń ṣe báwọn òkókó ṣe máa ń ṣe kí wọ́n tọ́jú òun ló wá di wípé irúfẹ́ aṣọ táwọn ọmọ kéékèèké máa ń wọ̀ wọ́n ṣe irú ẹ̀fà àgbàlagbà náà wọ́n ṣe

2012. I'll be 2011. Òun ni fọ́nrán tó wà lójú òpó Facebook yìí jáde. Stanley dẹ̀ ti lé lẹ́ni ọgbọ̀n ọdún nínú fọ́nrán yìí. Àmọ́ báyìí, ọdún márùndínláàádọ́ta òun ni Stanley yìí. Nígbà tó tó àsìkò gbà kan, feeding bottle tí àwọn ọmọ kéékèèké máa fi ń jẹun, tó máa fi ń fún ìkókó tó fi máa ń fún wọn lóúnjẹ. Òun ni Stanley bẹ̀rẹ̀ sí ni máa lò láti fi jẹun oúnjẹ àwọn ọmọ kéékèèké bí àwọn fúùdù nǹkan tó máa ń ṣe sínú agolo yẹn. Ẹ̀yin náà ti mọ̀ irú àwọn nǹkan tí Stanley máa ń jẹ nìyẹn. Tẹ́ ẹ bá wá wojú òpó Facebook yẹn, máa rí pé ó jókòó lórí àga kan bí àwọn kọ́mọ nírìn nǹkan irú àga yẹn. Òun ni Stanley fi jókòó. Tẹ́ ẹ bá wo fọ́nrán tó wà lójú òpó Facebook yẹn, tẹ́ ẹ bá tún wá wo ibùsùn tí Stanley ń sùn sórí ẹ̀. Ibùsùn àwọn ọmọ kéékèèké ni bọ́yẹ máa ń ṣe ibùsùn yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ná ṣe ṣe fún Stanley. Àmọ́ wọ́n wá ṣe tiẹ̀ ní ti àgbàlagbà kó lè gba òun. Wọ́n ṣe tó tóbi dáadáa. Àmọ́ bí wọ́n ṣe máa ń ibùsùn àwọn ọmọ kéékèèké yẹn bẹ́ẹ̀ náà ná ṣe ṣe ìbùsùn Stanley. Ẹ máa wo feeding bottle lẹ́nu àgbàlagbà torí Ọlọ́run. Ó nígbà tóun ti wá ń ṣe kinní yìí, ó máa ń múnú òun dùn, ó máa ń mú ayọ̀ òun kún, ó máa ń fóun nífọ̀kànbalẹ̀ tóun ò ní tẹ́lẹ̀. A tún jẹ́ kó rí òun tún pé yàtọ̀.

0: tẹ bá tún wò ó ẹ máa ráwọn tí àwọn ọmọ kéékèèké máa fi ń ṣeré bíi teddy bear ni o bíi toy ni o irúfẹ́ àwọn nǹkan tí stanley máa fi ń ṣeré láyé ẹ̀ nìyẹn ní bó ṣe dàgbà tó oríṣiríṣi irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ máa rí lọ́wọ́ ẹ̀ tó fi ń ṣeré tẹ bá wo yàrá ẹnu ilé tó ń gbé gan bí ìgbà pé yàrá ọmọ kékeré gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe ṣe yàrá yẹn kódà a tún máa wo cartoon àlẹ́ àwọn nǹkan táwọn ọmọ kékèké máa ń ṣe ìgbésí ayé wọn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni stanley ń gbé ṣe wá rò pé stanley nìkan ló ń ṣe bí eléyìí kódà ó tún wá ní àwọn ẹ̀rọ ayélujára kan ìyẹn tí stanley tó máa ń lò tó jẹ́ wípé stanley máa ń lọ sórí àwọn ẹ̀rọ ayélujára yìí àwọn nǹkan nìyẹn a bọ́ sójú àwọn ojú òpó yẹn láti fi lè dé síbẹ̀ pé òun nílò ẹni tó lè tọ́jú òun gẹ́gẹ́ bí ìyá ṣe ń tọ́jú ọmọ tẹ bá ojú òpó facebook yẹn ẹ máa rí pé arábìnrin kan ń fi síbí gbé oúnjẹ sí stanley lẹ́nu yàtọ̀ sí ìgbà tó ń mu fídà arábìnrin tó ń fi síbí gbé e sí lẹ́nu yẹn lọ́kàn nú àwọn tí wọ́n sọ pé àwọn máa ṣe bẹ́ẹ̀ fún àwọn náà máa tọ́jú ẹ̀ wọ́n máa nu ẹnu fún wọ́n á wọ̀ ẹ̀ fún wọ́n á tún pààrọ̀ lédìí tí stanley ń lò ẹ má rí pé ẹni yẹn ń fi síbí ó fi ń gbóúnjẹ sí lẹ́nu ni kódà bọ́n bá fẹ́ lédìí fọ́mọ mọ́ yẹn máa ń fi powder sí bẹ́ẹ̀ bá wojú òpó facebook yẹn náà máa rí bọ́n ṣe ń emmanuel mi rí ìgbésí ayé tóun lòun fẹ́ gbé nìyẹn ìgbésí ayé tóun kàn yàn láàyò nìyẹn 32FM949 fẹ́yìn ẹ̀ lójú òpó facebook kọ̀rọ̀ stanley thornton là ń sọ lálẹ́ ètò ní. ó ní kó tó di wípé àwọn òbí òun mọ̀ kódà òun máa ń ṣẹ̀yọ́ yìí lójú oorun títí tóun fi pé ẹni mọ́kànlélógún 21 years of age a sì máa ṣẹ̀yọ́ bó bá sùn ó ní àwọn nǹkan tóun ń ṣe yìí òun ló máa ń jẹ́ kó rí òun pé o ó ní tẹ̀yìn bá sọ pé abnormal ni ó ní normal ni lọ́tọ̀ tòun o òun á yà ṣe nǹkan tó jẹ́ abnormal tàmúnú òun dùn kàkà kóun ṣe nọ́mà tínú òun ò ní dùn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni stanley ṣe sọ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò olóhùn òun mọ tí o òun òun mu egbòogi olóró kankan torí pé a máa pààyàn lára ó là mọ́ ìgbésí ayé tóun ń gbé yìí kì í pààyàn lára ó ní kódà gan àwọn obìnrin tó máa ń tọ́jú òun yẹn ó ní mọ́mì lòun máa ń pè wọ́n mọ́mì lòun pe gbogbo wọn ó ní kò dẹ̀ kí ń ṣe wípé bóyá ìbálòpọ̀ kankan àbí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ ń lọ láàrin àwọn o kódà nígbà tó di ọdún 2002 stanley kó lọ ilé arábìnrin kan tí ó lóun a máa tọ́jú stanley láti lọ máa gbé pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ sí ìyá ẹni ìdẹ́ ń tọ́jú stanley dáadáa nígbà náà ẹni lóun ń ṣe gẹ́gẹ́ bí ìyá stanley náà dẹ̀ máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ṣe máa ń ṣe fún ìyá òun á fún lóúnjẹ òun á wọ̀ ẹ̀ fún nú ẹnu fún ṣe gbogbo nǹkan kódà bó bá ṣe gá bó bá tún fẹ́ mọ́ra arábìnrin ẹ̀ látúnṣe àṣebí bébì ni àmọ́ o ẹ lè máa rò wípé stanley nìkan ló máa ń ṣe bẹ́ẹ̀ rárá òun nìkan kọ́ ló ń wúrú wà yìí àmọ́ òun ló jẹ́ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣe tán gbajúgbajà dáadáa ẹ o stanley jọ́kan gbòógì nínú wọn kì í ṣòun nìkan ló ń wà bẹ́ẹ̀ kódà wọ́n lójú òpó tiwọn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fi máa ń mọ́ra wọn tán fi máa ń rí àwọn tó jẹ́ pé wọ́n máa sọ pé àwọn fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìyá fún ẹ lè wá máa wò pé sárákùnrin yìí sì wà bẹ́ẹ̀ ni ó sì wà bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé gbogbo ohun tó jọmọ́ ká máa fojú hàn léde lọ́dọ̀ àwọn oníròyìn stanley ò fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. ipe kan wa ma foro wa lenu wa bi aye jelenke keni kan ma pari wole mi lori lo ngbe ni isin koda o si loju opo Facebook Stanley Thornton ye loju opo Facebook e o si fi nkan kan lede ninu osu keje fi nkan lede loju opo Facebook e keyin amo lori ero ayelujara mi loju opo mi to nlo bi odun meji lo fi nkan lede nbe yen keyin amo ni osu July ninu odun ta wa yi o si fi nkan lede ti mo fi le fi die mule wi pe o si se mi di onu odun ta wa yi ele ni bere n parakunrin ele lawe le 07055 odometa 949 07055 odometa 949 tabi 08097 odometa 949 090 62 odometa 949 090 62 000 949 Masifu go Hello, hello. Ekale ejoba mi yi radio yin le e pa bi ke kuro ndi e seun gan Oba to sore fun mi sore fun to sore lojo Elo ekale o Ekale oruko yin ati bele sin pe wa Yes sir Hello igbe yen re O je ronu ibi Hello ekale o
1: Ekale o
0: Ekale sir oruko yin bele sin pe wa o
1: Ibrahim Taiwo lati Liberty.
0: Okay, Ibrahim Taiwo lati Liberty an gbo yin sir.
1: Nta ti tun so yen.
0: Sa
1: na bawo. Ko so nto investi. O gba an criticize mi. Ta ba de wo.
0: Ta le so yin sir.
1: Atiku ni.
0: Ah. Kini ijapo. Olorun lo mo ile ise ton tin bo beyen tin gbo ito to bi jeta 2 fm na wa npe 07055 odometa 949 08097 odometa 949 oro Stanley Thornton mo so lale to ni kin sha ti ku e ka le o yes ma yes ma
2: e ri le wo lagbara olorun
0: ami ase
2: oni se mi
0: ami o
2: o pa le ya run ni lati yi to ye mi lenu nbe ni pe se ko si fe
0: ko sise
2: bibo lo se nrowo san fun eni to gba ton toju
0: awon yin o gbowo gan lati toju e
2: okay
0: won o gbowo lati toju e amo ma salaye igbesi aye tarakunrin gbe lori lady america o lowo kan ti won ma nfun awon to je wi pe won ni ipenija ara abi boya bi ipenija opolo ti won le sise o lowo ti ijoba ma nfun won lososu to je gege bi owo osu ti won lai sise lai sabo ijoba fun won lo amo won ogbodo sise rara Stanley ngba owo yi koda o da owo wu sile lasiko gba kan wi pe arakunrin yi ki n se boboya o ni nkan kan to nse nipa to hun lo fi nkan se ra e iru ki wa ni kan ma funru arakunrin lowo o da owo wu yen le ngba kan o je wi pe awon kan ton wa ni ipo ijoba won bere si ni ma soro koda awon ara ilu kan na won gboju agan si ru nkan bayi pe ah ijoba se ma farakunrin yi lowo arakunrin yi o sise ibi to tin rowo re ijoba lo nfun lowo lososu alaba yusuf loju opo facebook abisola temi tope joseph e ka le o iyabo jemilohun Adura, gbola awon ni e ka le ku eto ile itunga o 07055 odometa 949 08097 odometa 949 sabi 09062 000949 e je ka fi pe kan ka fi kun ka fi ka di en le o to di pe ma jise ta ran mi

0: ọ̀rẹ́ gbẹ wẹ́ àtẹ̀gbò ta tó ń sọ nílò rẹ̀ bí ṣe jẹ́ ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ o ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùn bí agbé fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn bọ́bá já ti wòsàn bílẹ̀ tó pegedé ọlọ́run ni o kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ̀ ni ètò wá máa rú orí tó gbé wáyé àìsàn wo ní ń ṣọ́ máa bà lọ́dọ̀ ewé ń jí àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ọ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jí àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé ń jí àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: ẹ kú dédé wòye o ẹ̀yin èèyàn wa ètò yìí àdáyébá ni olóyè ewé ń jí àdùbí adégoróyè agbéfagorí ìtẹ́ ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn àwọn ni ẹ ṣe onígbọ̀wẹ́ ọlọ́run dákun jọ o mọ̀ jà fa ìsàn lùgbà mọ̀ sì jà fìnira gbáyé èyí tá a fẹ́ ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n ń bẹ̀ lónìí bàbá tá a wí ló ní abó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ oníṣàbàbí ṣé bí ọlọ́run bá ṣe tán tí ọ̀rẹ́ dá lọ́wọ́ ẹnìkan ní òfìsó ń ṣàbàbí ta ló ń ṣàbàbí tiẹ̀ ṣó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí ìgbà tí bàbá yìí fẹ́ rìnrìn àjò bó ṣe mú kan kéjì rèé o wípé ìrìn àjò yọ̀ọ̀sàn sówó yọ̀ọ̀sàn sọmọ yọ̀ọ̀sàn ṣàìkú baálé ọ̀rọ̀ n tó di fásí rèé o ṣé yorùbá bọ̀ wọ́n ní mọ̀ tọ̀sẹ̀ lọ́lọ́yọ́ ó gbéra ó délé aláwo ó dífà babaláwo ní ìrìn àjò tí ń lọ yóò rí re mú bọ̀ ọbẹ̀ o ire owó ire aya yóò rí mú bọ̀ ọbẹ̀ ṣùgbọ́n ó wojú bàbá pé èwo tó ní ṣùgbọ́n ẹ ti lóun ó rí re owó ire aya mú bọ̀ èwo ń ṣùgbọ́n ọbẹ̀ pàjẹ́ bàálẹ́rù ikú kíní ọ̀pàgbà tá ní bá poro orí ẹ̀ ń bẹ̀ wọ́n ní ogun ni ó lè wálé ṣùgbọ́n nígbà tó bá ti mọ̀ kò ní sí wàhálà torí pé ogun àwítẹ́lẹ̀ ni kìí parọ́ wọ́n ní kó ṣètùtù káwí àfọ̀kàfọ̀ káwí bàbá yìí ṣètùtù o lẹ́yìn tó ṣètùtù ó mórílé ilẹ̀ haúsá iṣẹ́ wo bàbá yìí ṣe iṣẹ́ agbanilani ká dáni lóhùn ẹni tó bá ń wá àádò lọ́tún lọ́sì iṣẹ́ tí bàbá yìí ṣe rèé o ìgbà tó délé haúsá ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí rí ṣe rèé o ọlọ́run sì pé pé gbogbo ohun tó bá ń ṣe fún wọn kọ́ máa jẹ́ fún wọn kọ̀pẹ́ kò jìnà bàbá yìí dẹni tọ́kọ́ lẹ́kìnní rírí ṣe ò tún dúró ó tún di pákọ́ lẹ́kejì ṣé ẹ wá rí gbà tọ́kọ́ lé ẹlẹ́ẹ̀kejì nírètí wípé awu lóòótọ́ wọ́n ní ogun ni ó lè wọn alẹ́ àmọ́ kó ogun ó tó dé náà bó ń bá ti ń gbọ́ fèèfin ogun irú àwọn alẹ́ tó ń ti kọ́ tó ń ti fi di owó mọ́lẹ̀ yìí ẹnu kó ń ọ̀tá ni bó ń bá sì ti ta òun lè máa mówó ẹ̀ bọ̀ wálé káwí àfọ̀kàfọ̀ káwí lẹ́yìn tọ́kọ́ lé méjì sílẹ̀ haúsá ó gbìyànjú láti kọ́lé kan sí ìbàdàn tọ́jú orírun ẹ̀ wípé ilé làbọ̀sinmi oko bó ń bá darí padà dé inú ilé náà ló wọ́n mọ̀ gbé ìdírè yìí tẹ kọ́lé kan sí ìbàdàn ó ṣiṣẹ́ yìí títí tí èyí ò ṣe agbanilà ó ṣe fún bí 40 ọdún nǹkan ń lọ déédéé kọ̀pẹ́ kò jìnà bó ṣe di wípé rògbòdìyàn kan bẹ́ẹ̀lẹ̀ rèé o bí bàbá yìí ṣe di pé ilé tọ́kọ́ bẹ̀ ó kòtà ó di gbádàgbọ̀n ó padà wá sí ìbàdàn ṣe mọ̀ pé ogun àwítẹ́lẹ̀ ni kì í parọ́ tọ́ bá gbọ́n ndé tí ó dé ìbàdàn àdúgbò UI ló dé sí ṣe mọ̀ ibẹ̀ náà ló sì kọ́lé sí ndé tó dé ó tún bẹ̀rẹ̀ sí agbanilà ńbẹ̀ náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wádọ̀ rẹ̀ wẹ́rẹ́ àwọn oníbàárà wọ́n ti lu ọ̀dọ̀ tiẹ̀ náà pa ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣiṣẹ́ fún lókè ọya tíṣẹ́ rẹ̀ dáhùn kálukú ní tó ń wá wá láìpẹ́ láì jìnà bàbá yìí sì dun lókìkí padà bàbá tá a wí yìí ọkẹ́ bí mọ́ra ọkọ rẹ̀ mọ́ra bàbá tá a wí yìí ò sì ní ìyá láyé mọ́ àmọ́ ó ní àbúrò mọ̀mọ́ èyí tọ́jú àbúrò ìyá rẹ̀ gbogbo dúkìá tọ́jú ogún ìyá arákùnrin yìí àbúrò ìyá àwọn ènìyàn kó lé lọ kọ́ mọ́ mójútó èmi lọ̀pẹ́ ni epo ni kòkó ni nkankan nkan díẹ̀díẹ̀ tó bá rí mbẹ̀ wọ́n ní kọ́ mọ́ wa mú wa ó ló lọ sú ń wò ó dijọ́ kan bí àwọn mọ̀lẹ́bí ṣe gba oko tí ń bẹ lọ́wọ́ ìyá eré o tí wọ́n sì pín gbogbo rẹ̀ lẹ́yìn tí wọ́n pín tán ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ sí arákùnrin yìí gbogbo èrò títí máa ṣe tìkẹ́tìkẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ṣe dipó di wá eré o tí ò rérò dá lò mọ́ kí ló dé ọ wẹsẹwẹsẹ ọ bàbùsárí dẹ́wò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó gbogbo ẹ̀ já sí ọ̀sẹ̀ kínní wọn ò rérò ọ̀sẹ̀ kejì wọn ò rérò ọ̀sẹ̀ kẹta ń mọ̀ yá ń di bí oṣù kan ewó rèé apọ̀rọ̀ lówó ọmọ láró nù ìgbà tó tó bí oṣù mẹ́ta tí nǹkan ò lọ déédéé mọ́ ìkánú àwọn ìyàwó ẹ̀ bó ṣe péré bàbá alágbẹ́jọ́ ní yìnyín bí nǹkan ṣe ń lọ yóò dáa ẹ ti wo ra yín ranjú òun ṣáájú òun ṣe gbà òun ṣáà ẹ̀yin ọmọ pé fìtílà kan ìríran rí di ààrẹ iti nbe le yi o ta pero e jade soro ara yin lodo awon egbe yin e lo mo nti ba nsele ati ntese baba yi o ku oro ya we danu oro so to oro so si ti le fi mo ibe lo ti a so si nu pe eh baba to bo ndi fangba to n e lo rin ajo njo si ko won kuku fe kan pada sodo re o gbera igba ti ododo baba won so fun pe baba ti gbese o ha inu e baje won ni omo banu je lo o to baba o si laye mo ama omo ti baba fi ile o ngan o kaju e onito ni adegoroye igi adubi agbefagori ite in lo ko ti won pe tori pe odufa ni e tete si sese ntaye wi pe ise ni ko ma se won ni ni gbogbo awon eyan wa ba tin da won lohun leyin ku baba re to adodo agbefagori ite oba fani gbolohun won ni ha iwa baba yi bo fi egbelegbe owo to fi sogun won ni jaja obo wese won ni jaje kiki dan to se ni pe o se tutu baba yi se tutu looto won si fun ni ose kan wi pe ko ma fi we bo se fi ose yi we tan odo wa le baba yi lala o si ri awon meta kan enikan joko sowo otun enikan joko sowo osi enikan si joko saarin igba ti o wo en to joko saarin fi daada ori wi pe aburo ya awon ni ti agbogun lowo e ha okunrin yi bo se bere re pe ah eduo mama ke mo fi se yin te fi mu mi lowo le iya na daun pe ki lemi na fi se o te fi gba dukia lowo ohun eleyin wa so pe dukia bo ebo lo nbogun ile babade to won fi wa ma yaju sogun ile ya ohun lowo ohun lese nbe ko si ntokan nbe eh won so pe won ni igi leyin ogba nigba ti e fi wa gba agbanila lo won mo nkan kan pa re mama se bi bo n ba wa ba yin e bo won a ma fun yin ni nkan awon ti a jojo ko won wa bi ya ile re pe e gbo ntokunrin iwi se a ma fun yin ni nkan looto o ni looto a ma toju hun ah to ba wa je be a je pe latoni lo ko to lala si mo an meteta si panu po pe asegun won ni yoro wa won bo tin di laaro ojo keji aburo ya re to lala ri loju ala loko kika aro pokokoko o le o o je iya lenu ejo enikan lo wa fi sun wi pe nkan bayi bayi lo se ti baba yi si so wi pe ko mo binu ohun obe ni soro nko nbe ti o ku nbe o lo ro alaye fun agbefagori ite to difa fun eleyin o si so wi pe awon agba ti yonu si o oro re o lojutu ma lo opopolopo awon ti e ti je lowo tele won ba bere si wa san awon alejo won ba tun ti won keti keti debi wi pe gbogbo gbese to ti je o bere si san inu e dun oro yin si agbanila ni kayefi pe ah ase looto lowe agba to wi pe fitile iriran ri di are inu e dun o dupe lowo olohun o si dupe lowo oni sababi eyi lo si wa ni ki won bo dupe lowo baba ta pe ni ewe nje adegoroye igi adubi agbefagori ite to je oto oluawo le ibadan general ero bani soro won re o 080-5340-080-5345-9223 080-5345-9223

fún tó la oṣù kìíní kọjá ìkejì ìkẹta àti ìkẹrin tó tún la oṣù karùn kọjá láyọ àtàlàáfíà olórí ọfẹ ọlọrun tún fún lẹmí gígùn àtàlàáfíà ó wọnú oṣù kẹfà ìkeje ìkẹjọ ó fi mọ ìkẹsànán tá à ń lò tó máa parí ní ọtúnla ọlọtúnla yìí ìwé ẹdá bẹẹ ó jẹ kó ṣáà máa dúpẹ ṣá.

tó bá tọlọ́run bá fún lórí ọ̀fẹ́ orí àánú ọlọ́run gbà ní òdìdí irú wọn gan sábà mọ rírì ọlọ́run ó lè níṣẹ́ ọwọ́ òun ni ó lè ní agbára òun ni ó lè ní oògùn tó ń lò ló jẹ́ kí òun wà lálàáfíà kò ní mọ̀ pé orí ọ̀fẹ́ ọlọ́run òun lòún rí gbà. Oye ọ̀fẹ́ ọlọ́run so tóbi tó bẹ́ẹ̀ gẹ́ kì í fún oríṣiríṣi àwọn èèyàn ó lè wo tálíkà kó fún lórí ọ̀fẹ́ lórí ọ̀fẹ́ sì mọ́ dọ́dọ̀ olówó kò bẹ̀rẹ̀ sí nǹkan tó yẹ olówó fẹ́ ṣe kàn máa lagídí náà orí ọ̀fẹ́ ìṣòwò orí ọ̀fẹ́ tóbi ju owó lọ. Ẹ̀gbọ́n gbà tán bá máa tán bá wà ní ṣọ́ọ̀ṣì tán bá máa parí ìsìn tán wọ́n ní orí ọ̀fẹ́ Jésù Kristì Olúwa wa. Ìṣòwò àwọn tó wà ní àwọn tí wọ́n bá wà ní ṣọ́ọ̀ṣì ńgbà tán ṣorí ọ̀fẹ́ àtẹni tó wọlé ńgbà tí wọ́n ń ṣorí ọ̀fẹ́ ó yàtọ̀ sẹ́ni tí ó wá sókàn jáde ní ṣọ́ọ̀ṣì gan ni o àwọn èèyàn wọ́n lè má rí ládá yẹn gbà. Orí ọ̀fẹ́ Ọlọ́run ń ṣiṣẹ́ pẹ̀lú àánú papọ̀ ni. Ẹni tó bá sì wo ló máa ń fún èmi àti ẹ pé a wà láyé lónìí àánú ńlá la rí gbà ohun tó ń jẹ́ orí ọ̀fẹ́ púpọ̀ ní èèyàn ò mọ́ opportunity ló ń jẹ́ bẹ́ẹ̀ o tó bá ti bọ́ ó ti bọ́ náà nìyẹn èèyàn lè fàdúrà wá orí ọ̀fẹ́ ẹni o kódé nítorí pé ó ti bọ́ yẹn kó mọ̀ rí bí ọdún bíi mẹ́wàá ó lè.

ẹn tó bá rí orí ọ̀fẹ́ gbà yọ àwọn arẹ́ni ẹ ẹlẹ́ ní agbára òun ni àwọn tó ń dipò òṣèlú báyìí ẹnìkan ni ó máa rí orí ọ̀fẹ́ yẹn gbà láti bọ́ sórí àga ògo ọmọ tó bá rí orí ọ̀fẹ́ gbà nínú ilé ẹni o òun ló máa máa control àwọn inú ilé yẹn yẹn bá rí orí ọ̀fẹ́ gbà lẹ́yìn àárín àwọn ọ̀rẹ́ ẹ̀ òun ni wọ́n ṣàmà máa pè ọ̀rẹ́ mi jọ àwọn ọmọ àfẹ́ sanwó sukú àwọn ọmọ torí pé kò sí orí ọ̀fẹ́ yẹn lò opportunity tó wá kò sí lò púpọ̀ náà àwọn obìnrin tó dáa tí wọ́n lẹ́wà tó ń wá kún rí òkè lẹ́ni tó ń bèrè fún olúwàjọ fíìmì náà lọ́kọ̀ dá ọlọ́run mi o orí ọ̀fẹ́ ti ya wájú wọn rí. orí ọ̀fẹ́ ò kì í dá ṣiṣẹ́ ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbọ̀rọ̀ ìgbọ́rọ̀ àti orí ọ̀fẹ́ ẹjẹ́ mọ̀ pé wọ́n jọ máa ń rìn ni. ìyẹn lè máa gbàdúrà títí títí ìjọ tí orí ọ̀fẹ́ bá yà wájú ẹ̀ àdúrà á dẹ̀ gbà pátá.

orí ọ̀fẹ́ olúwa. Ó lè mi ń bèrè fún ọlọ́njọ́ fún mi lórí ọ̀fẹ́ o. Ẹni ò fún mi ní orí ọ̀fẹ́ yìí o. Bá ti bọ́ lọ́wọ́ mi tẹ́lẹ̀, ìjọba ń fàánú dá padà. Orí àánú máa ń wá orí ọ̀fẹ́ kan. Orí ọ̀fẹ́ ni Pétérù rí gbà lẹ́yìn Jésù, ẹ̀yin ẹgbẹ́ ẹ̀gbọ́.

0: ọpọ èèyàn ni ó lé ọ̀fẹ́ ti sọnù mọ́ lọ́wọ́ ẹjẹ́ kó ti trafù láti bí èjì tẹ́ bí 22 lẹ́jẹ́ kó ti na kìnní nísìnyí bẹ́yàn bá trafù láti ní nàìjíríà ní 55 ní ló fẹ́ lọ ṣe ìlú èyìnbó mọ́ ló fẹ́ lọ ṣe wọ́n lè má gbà síṣẹ́ ń bẹ̀ àyàfi kó yà lọ tọ́jú àwọn ọmọ àbí káwọn ọmọ pé kó wá jókòó kó wá jayé jẹjẹ
1: gbogbo ọ̀nà tí wọ́n gbà ń lọ bá òfin dé
0: gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀ ń gbọ́ mi ẹni ò tó jẹ́ pé orí ọ̀fẹ́ bọ́ sọnù lọ́wọ́ yín ọlọ́run lè fàánú dà padà á fàánú dà padà fún wa ẹ̀yìn tó ń dẹ̀ tilẹ̀kùn orí ọ̀fẹ́ mọ́ ọlọ́run á ṣì ẹ̀yìn tí orí ọ̀fẹ́ ti kọ ẹni ò tó ti kọjá èjì yín ọlọ́run á fi kí kẹ́ lo fìgbádùn lò ẹni tá orí ọ̀fẹ́ bá ti kọjá èjì yàn

ẹrẹ kò sáyé àká ẹrẹ pọ sí máa rú àyín ó ti wá takulẹ gbẹ títí ẹwọn àgbọ sandy ń bẹ náà àwọn èrò ti sọ kalẹ paloma bá yín dúró sì di máa rú abá ẹkẹ tó wá lọ rẹ pọ wá ni ètò ẹdẹ mọ pé tilẹ bá ti ṣúbà yòrú là ń ṣèkà làwọn ọmọ yorùbá ń fẹ ná máa ń sọ lẹnu. Ẹyin náà ti gun látàárọ̀ náà fẹ́ gùn yín nìyẹn. Mo sọ̀rọ̀ sí ẹ̀mọ́bìnú ọ̀rọ̀ yẹn bá yín mu àbí.

ìdùnnú Elédùmarè ò ní fi ọkàn yín sílẹ̀. Ìtùnú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Bí ọdún kan tún ṣe lé mọ́ ọdún yín lónìí. Àwọn ilẹ̀kùn opportunity tí òkùnkùn tì tí ènìyàn tì tí àfọwọ́fà tún lè tì náà bákan náà. Olúwa kò ṣe. Torí pé gbogbo ẹ̀dá láyé tó bá ti lé ọdún kan mọ́ ọdún ẹ̀ tó mọ̀ pé àánú lòún rí gbà o. Gbàdúrà fún yín sá. Ìgbà ọdún mẹ́wàá ni.

sọ̀lú tó rí wọn pé ẹni òun pọ̀ àwọn ọ̀dọ́ tó rí wọn pé tó yẹ ká tún bá nípò ògólókè àwọn náà wà nílẹ̀ àwọn tó máa ṣe ohun tí a fẹ́ ẹni àwọn náà wà nílẹ̀ àwọn ọ̀dọ́ Instead, tun yon man ni e je ka lo man gbe apoti idibo. E ka man sheba she ton she kine kan. Ka man ba won daluru e lo baka di idibo yin. Un le fi man yen to ba won yin. Sorry ya ga o go.

go gbẹsin lori won ni ese kan lo nsin eni kan lo nko jiri mu yama yin eni wa tun ko alau la ko na lo tun ma ko iwo ya wo to ba fe rin jina o mo ni bo soju kan mo se npon mi to ru le ni ni wa pon mi to mo lola o mo le ti wa mu eni o to ma bare lara mu emi ara lo mu aju si ara duro si bi kan ni je ni duro be kẹsìn lórí pé wọ́n ti táwọn àwọn ẹlẹ́sìn àbàlá tí wọ́n ti ń gbàdúrà mọ́ ṣàmì wàá mọ̀ pé ọlọ́run tó ní ọlọ́run ló túmọ̀ àmì gangan ọlọ́run ló ń jẹ́ àmì àwọn kristian bá ti ń gbàdúrà mọ́ ṣàmì ní mùsùlùmí ni àwọn mùsùlùmí bá ti ń gbàdúrà mọ́ ṣàmì kó ní kristian àbí ẹlẹ́sìn àbàlá yìí kan ni wàá rí látẹ̀mí kan wọ̀n ni pé ẹ̀ṣà àyèdè tí mo gbọ́ you bali di mi ni ni badan mo gaji adan la ile npa ori yin ki mo gaji adan la ni badan mo gaji adan la yen ko fun mi ni o le fun mi lowo ni party o ko san owo ipolowo oja lori radio yi na gast o dupe ekin ki olojo bi ara won olojo bi

0: Kí ni mi ẹni o?
1: Òun náà tún rẹ tiẹ̀ tán o.
0: Màmá mi Elizabeth Kayode.
1: Sómi, wọ́n wá ń gbé jáde.
0: Ipe wọn ku ọdún, wọn ku ìyẹ̀dún.
1: Ó wá fò gbogbo Ọlọ́run bàbá o, ó dúpẹ́ lọ́wọ́ náà.
0: Ọdún, ọdọọdún là ń ṣèkórè gbogbo ìjọ mímọ Celestia. Ó sún oyí biribiri, oyí kan wá lọ́dọọdún ni ìjọ a ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kórè látọ̀sẹ̀ tó kọjá. Ìsọjí là ń ṣe lọ́wọ́ báyìí. Ìjà Friday eléyìí gangan gangan. Ẹ wá wo èmi Obama nínú aṣọ ìgun wa, aṣọ àwọn wòlíì àgbà, aya Màkà Ṣàdáyàbá.
1: Torí
0: ní CCC òkè Ayọ̀.
1: Bàbá
0: ti kọjá ẹlẹ́sìn lọ́yẹ́ síwájú díẹ̀, ẹ ti rí ṣọ́ọ̀ṣì ńlá tó dáa tó fà ẹ́. Ẹ ti máa rí níbi yes níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ báyìí ló wà.
1: Òní bàtà, wọ́n tí ẹni tí ò lẹ́sẹ̀, wọ́n sunkún pé mọ́tò kan ló ní o.
0: CCC òkè Ayọ̀.
1: Wípé o tún
0: fún. Gbẹ̀yìn tí ẹ láyọ̀ nínú yín àtẹ́ntẹ́ ń wáyọ̀ ẹ wá ẹ ṣáà máa ń bọ̀. Ẹ wá bá wa yọ̀ ní CCC òkè Ayọ̀.
1: Wọ́n tí ẹni tí ò rí bí gbé o.
0: Si Obama nìyẹn mo pe gbogbo yin màálù tá a máa pa ó lé ní 1 million àwọn èèyàn ń gbé màálù wá kẹ̀tíkẹ̀tí ni ẹ bá wa ṣèkórè ẹ̀ẹ̀kan lọ́dún la máa ń ṣe ọ̀sẹ̀ tí Nàìjíríà gbòmìnira la fi ìkórè títí wá sí a máa retí yín o gbọ̀dá kúnlé kúnlé kò ṣùgbọ́n kò sọ ti ń bẹ̀. Ọmọ bíà. Gbọ́ gbogbo dírìnkì yòókù tẹ́ ẹ bá fẹ́ mu ó wà ń bẹ̀. Ìjọ ti wá ẹ̀ yàtọ̀. Bí màmá bá kà mọ́ ẹ lọ́wọ́, wọn ò ní mẹ́ ẹ o. Ṣùgbọ́n ọ̀gá ń rí gẹ́ ti gbé ọmọ mo fọkọ. CCC òkè Ayọ̀ wọ́n ń pe gbogbo wa. Abẹ́ ìṣàkóso mọ́ mi ẹni o Elizabeth Kayode àti pásítọ̀ wa.

làwọn ọ̀dọ́ sì ń kó káàkiri. Oríṣiríṣi oògùn olóró òun ni gbogbo àwọn ọ̀dọ́ sì ń òun là ń tẹ́rí sí. Àwọn nǹkan tá à tẹ ẹ̀gbọ́n ṣe bí ń gbà kan ẹni o ewé kinní yẹn tó máa ń pèlè wí ọ̀la ẹja láyé òru ẹni o igbó la máa ń gbọ́ nísìnyí ẹni o àgbógbó igbó gan àṣẹ igbó gan tí ń kéré ẹni o ohun táwọn ọ̀dọ́ sì ń mu ó kọjá gbó. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ń dárúkọ ẹ̀mí obi kò sí kò yé mi náà ẹlòmí àdárúkọ kòdín ẹlòmí àdárúkọ kinní kan ẹlòmí orúkọ oríṣiríṣi drug. Ẹlòmíì kì í ṣe pé wọ́n lò ó ẹni o oògùn olóró yẹn náà ló ń mu ẹni o ló wá dàbẹ́ ni pé wọ́n ti lórí ẹ̀ ó dàbẹ́ ni pé àwọn ọ̀dọ́ nígbà tó ń ti lò ó. Ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Àwa máa bú àwọn àgbàlagbà ẹni o pé ipò tó yẹ ká wà òun ni òun làwọn àgbà yẹn ló ranjú mọ́ ẹni at least àwọn àgbà àwa ọ̀dọ́ ló yẹ ká jẹ gọ́fúnà àwa ọ̀dọ́ ló yẹ ká ṣe kinní kan àwa ọ̀dọ́ ló yẹ ká ṣe léyìí ìjà àwọn ọ̀dọ́ gan gbégbèsè láti ṣe irú nǹkan báyìí. Owó òjijì là ń wá. Ẹjọba wo ibi ọ̀rọ̀ ọlọ́run pé ẹni tí ò ṣiṣẹ́ kò jẹ́ kó jẹun ìyẹn ni pé ẹni tí ò ṣiṣẹ́ kò tẹ̀ lè lówó lọ́wọ́ náà ṣùgbọ́n àwọn ọ̀dọ́ sì yín ó lágbára fún wa. Kò ṣàṣẹ ẹni tó máa fẹ́ fọmọ ẹ̀ sílẹ̀ pé kọ́mọ òun lọ ṣolú burúkú. Púpọ̀ nínú àwa ọ̀dọ́ tá a wà nígboro wọ́n kọ́ wa àgbẹ́kọ̀ọ́ ni o. Torí tí n bá ní pé ẹ̀gbẹ́kọ̀ wọn fẹ́ máa bá àwọn màmá wa àtàwọn bàbá wa tí wọ́n ń ṣe wàhálà lórí wọn afẹ́fẹ́ dá ìrònú sí wọn lọ́kàn ni. Àwọn tí ọmọ ń dà láàmú nílé afẹ́ dá ìrònú sí wọn lọ́kàn pé akíle máa tún sọ ṣé mo tún wá fẹ́ kọjú báyìí lọ ni ó lè jẹ́ kí òbí èmi kó sùn kó dẹ̀ máa jí mọ́. Wọ́n sì ń ya àníṣẹ́ kankan ẹni o ọ̀kadà márúwá òun ni gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n bá lè ṣe yàwó ni wọ́n ń ṣe. Tí wọ́n bá dẹ̀ ní ẹ wá lọ kọ́ṣẹ́ wọn ò ní kọ́ṣẹ́. Ìgbọ́n bá ṣe ráwọn ọ̀dọ́ tí wọ́n burú bẹ̀ lára àwọn ọ̀dọ́ gidi kan o. Orí mi dé géètì mo lọ ra tún mọ́tò ìyàwó mi ṣe mo ráwọn ọ̀dọ́ tí wọ́n ń yíra mọ́lẹ̀ ẹni ò tán lọ mú páàtì oríṣiríṣi wá tán dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n ń gba owó. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ẹni o mo fẹ́ ká ronú jinlẹ̀ torí pé àsìkò òṣèlú ti dé. Àwọn ọ̀dọ́ iná ni wọ́n máa rán àwọn ọ̀rẹ́ wa sí pé àyàn ọ̀rẹ́ lọ́wọ́ nìkan àná ó jẹ́ kẹ́ lè ṣiṣẹ́ yẹn náà. Májẹ̀ kan máa forúkọ ọmọ líle pè ẹ́ wọ́n ní ẹ̀yìn ọmọ líle kí bó ni ọmọ líle tó ọmọ líle bá tó bá ra ọmọ líle gbá ọmọ líle ó lè lo ìdajì ìyá yìí tó jẹ́ kó lò nú ayé ẹ̀ ní ẹ̀wọ̀n. Ẹjọ́ kí láǹfààní ọmọ líle ẹjọ́ ọ̀rẹ́ wa. Ẹ̀yin ọ̀dọ́ orí kan nínú àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí mo ti mọ̀ tipẹ́ tó dẹ̀ sì ń ṣe dáadáa fún gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀. Wọ́n fẹ́ bí i pé jọ ọgbọ́n wo gan ló ń dá sí i ẹni o tí ò fi rí bí àwọn ọ̀dọ́ yòókù ṣe rí gbogbo akọ́láyé ṣe o gbogbo akọ́lógun ìdílé ń dà láàmú ká má pòrọ́mọ́gun ìdílé o.

0: ọ̀rẹ́ mi fẹ́ bùgá mi lè mi náà ṣe sáré wò pé láíláí ẹyẹ ká ṣe báyìí àsìkò òṣèlú ti dé àsìkò òṣèlú ti dé àwọn olóṣèlú àwọn ọ̀dọ́ náà ni wọ́n ń lò láti jáde lọ da nǹkan rú lọ ṣe léyìí lọ ṣe tọ̀hún kí ni nǹkan kí ni ìmọ̀ tẹ́ lè gba àwọn ọ̀dọ́ tí wọ́n kàn tí wọ́n ń tẹ̀lé àwọn olóṣèlú káàkiri ẹlòmíà wọ slippers ẹlòmíà kan máa fa ẹlòmíà tẹ́ hàn lójú ti gan ẹlòmíà á mú nǹkan tí a gbọ́dọ̀ dárúkọ lórí rédíò á mú dání á máa fa ìmọ̀ràn wo lẹ́ni fún wọn káwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n ń tẹ̀lé olóṣèlú kiri.
1: Ìmọ̀ràn kékeré náà ni pé ká wo ibi tá a ti ń bọ̀ ká wo ibi tá a ń lọ ká máa fi èní ba ọ̀la ara wa jẹ́ jàgídíjàgan kò gbé ní débì kankan adẹ̀lè rí example tó pọ̀ ní environment
0: bí example wo ni
1: àwọn kan lánàá wọn ò mọ̀ pé ní máa dé wọn lọ ń ṣífìlà lórí àwọn kan bì kan náà léni wọn ń jáde fún pò báyìí ó wá di wàhálà sí wọn lọ́rùn pé apààyàn ló fẹ́ lọ fi jẹ àfẹ́ máa dárúkọ lórí afẹ́fẹ́ so nǹkan tẹ́mi kan lè sọ ni pé ká máa fi èní torí owó kékeré tán fẹ́ fún wa ká fi ba ọ̀la wa
0: jẹ́ ká fi ba ọ̀la jẹ́ ìmọ̀ràn yẹn ẹ bá mi kì í sí wọn létí dáadáa torí ṣé owó kékeré ni wọ́n fún wa owó ńlá màá ni wọ́n máa ń gbà owó ńlá màá ni àwọn oníjàgídíjàgan wọn ń gbà.
1: Èmi ò rí owó tó ń fún wọn tó dàbí alára o.
0: Owó ńlá.
1: Wọ́n á ní àwọn kan gbé 5 million lẹ́ẹ̀mbì kan 10 million naira ńbì kan. Tá a bá wò ó tán bá bẹ̀rẹ̀ sí ń pin láàrin ara wọn. Èlò gan ló fẹ́ kan oníkálukú. Èlò ló fẹ́ kan wọn. Bí ara tán bá lọ múra ṣiṣẹ́ wọn. Wọ́n lè rí ju bẹ́ẹ̀ lọ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé tán bá bẹ̀rẹ̀ sí mí orúkọ gan mẹ́ àwọn èèyàn á fi nǹkan gidi lọ wọn mẹ pé ó yá wá bá wa ṣe nǹkan báyìí wá bá wa ṣe nǹkan báyìí tọjọ ọ̀la wọn dẹ máa dà
0: tó máa dà
1: tẹ bá ti wá mú èní ẹ tẹ ti fi ba ọ̀la jẹ ẹ má ti bàjẹ́ kí ṣe fúnra wọn nìkan wọn bàjẹ́ fún ọmọ wọn bàjẹ́ fún gbogbo ẹbí pátápátá orúkọ yẹn ti lọ nìyẹn.

Dákì ń kí yín pé ṣé o láti aago mẹ́wàá tá a ti bẹ̀rẹ̀ aago mọ́kànlá àbọ̀ tìlú. Ẹ jẹ́ kí n bọ́ sí abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà. Ẹyin tí ẹ jẹ́ pé ìwíwá ilẹ̀ ń dúró dè ó yá o. Àtúnpàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ní abala Fàájì Express yìí. Ẹ kí n bọ́ sí abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà. Ìyẹn ni ká fi lọ gbàdúrà a fi máa fẹ̀gbẹ́ lélẹ̀. Ẹ ṣe ẹ jẹ́ kí n bọ́ sí abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà ó yá o.

0: Báyìí l'Olúwa wí.
1: Thus says the Lord.
0: Èmi wòlíì Sámẹ́lì
1: Adébáyò Jọ. I prophesy unto Sámẹ́lì Adébáyò
0: Jọ. Mo sọ tẹ́lẹ̀ sọ.
1: I prophesy unto you.
0: Nípa agbára mi mímọ́.
1: By the power of the Holy Spirit.
0: Àti wà láàyè Ọlọ́run.
1: And the existence of God.
0: Bí Olúwa ṣe ń bẹ.
1: As the Lord lives.
0: Tí ẹ̀mí ẹ̀ wá.
1: And the Spirit also.
0: Ó ṣàṣeyọrí.
1: You will succeed.
0: Ó ṣàṣeyọrí.
1: You will succeed.
0: Ó ṣàṣeyọrí.
1: You will succeed.
0: Ó ṣàṣeyọrí.
1: You will succeed. You will succeed.
0: Ogun àìgbọ́dọ̀ mọ́ jà.
1: That compulsory battle.
0: Tí máa ń gba sóògùn láre.
1: That take care of the grave of people.
0: Kò ní jà ọ.
1: Without your portion.
0: O ń gbọ́ mi.
1: You are hearing me.
0: Wọ́n rán mi sí ọ.
1: I have said to you.
0: Òní ni ọjọ́ kẹfà.
1: Today is the sixth.
0: Sí àwẹ̀ àtàdúrà ti ń lọ.
1: Of our pastor and president.
0: Ọjọ́ kẹfà.
1: Day six.
0: Tí mo ti wà ní àwẹ̀
1: àtàdúrà. That I be the pastor.
0: Mo ń gbàdúrà
1: fún ọ. I pray for you.
0: Gbogbo ìdáwọ́lé rẹ.
1: I understand you.
0: Nítorí sí ọjọ́ kẹfà ni ọ.
1: Because
0: I'm done at the
1: sixth
0: day. Tó bá ní ogun agbẹ́ni mi.
1: Any party that shallows
0: you. Tó ń jà ọ́ àti ọmọ ìyá rẹ̀.
1: Why do you and your siblings.
0: Kí ogun yẹn máa ṣe.
1: Hey, nice,
0: gbọ́n bon tí a lóore wí.
1: Hear what the word man says.
0: Láti òní lọ.
1: From today.
0: Má jẹ̀mú àná.
1: That just a governor.
0: Má jẹ̀mú àtijọ́.
1: That ancient governor.
0: Tó fẹ́ gbé ọmọ.
1: They want to swallow you.
0: Kó máa bàjẹ́.
1: Hey, nice, that is right.
0: Mo pa aláṣẹ.
1: By the king.
0: Ní orúkọ ti bàbá.
1: Ọmọ
0: àtẹ̀mí
1: mímọ́. I will
0: stand the Holy Spirit.
1: Ogun
0: tí
1: wọ́n
0: lọ Alágbára tó fọwọ́
1: sọ̀yà
0: pé ò ń fẹ́ gbé ọmọ
1: dandan.
0: Alágbára tó fọwọ́ sọ̀yà pé ò ní parí ọdún
1: yìí.
0: Ẹ̀mí ẹ̀ kò lọ sí. Ṣé gbogbo èèyàn mọ̀ pé orú ẹ̀ní mo máa wà ní Ìkòròdú fún iṣẹ́ májẹ̀mú agbára.
1: Mo
0: ní orú ẹ̀ní
1: kò
0: sọ ohun tó máa yẹ. Ẹ sọ fọ́nilé. Ẹ sọ fàlejò. Ẹ sọ fọ́mọdé. Ẹ sọ fàgbàlagbà pé bàbá
1: Authority
0: nípa àánú
1: Ọlọ́run.
0: Bàbá àwọn ọmọ ológo
1: à
0: ń bọ̀ lálẹ́ sí
1: Ìkòròdú.
0: Àárọ̀ la la máa lọ fàgbà.
1: Èrè
0: ìdí tí mo fi sọ fún ọ ni pé ẹyẹ Manasa mo gbúdọ̀ sọ fún ẹ sílẹ̀. Nítorí ológo kan
1: tá
0: a já mọ́ ọ,
1: ó
0: lè máa mi ayé pẹ̀lú ẹ̀. Gbogbo tó fẹ́ máa bá ọ
1: jà,
0: Ọlọ́run ó sì bá wọn jà.
1: Tó
0: bá wá dòru ọ̀la, ìjẹ̀bú òde mo máa wà.
1: Ká
0: tó wá máa lọrí
1: òkè tí
0: wà. Àwọn èèyàn ti wà
1: níbàdàn.
0: Ní àṣejì
1: rẹ̀.
0: Ìpàdé ti ń lọ. Time to time.
1: Wà
0: ago méje àárọ̀.
1: Ọjọ́
0: Wednesday.
1: Èmi
0: máa lu ago
1: bẹ̀.
0: Gbàgán gbàgán gbàgán. À
1: open
0: iṣẹ́
1: òwò.
0: 2026.
1: The
0: covenant of glory. 2026. My glory. My crown. Total recovery.
1: Gbígbà padà.
0: Mo gbàdúrà. Gbogbo tó sọ̀rọ̀ ló gbà padà.
1: Ó gbà
0: padà. Ó gbà padà. Ó gbà padà.
1: Ó
0: dẹni padà. Lọ́rọ̀ gòlò.
1: Lọ́mọ
0: sáì. Ní ọjọ́ kẹfà.
1: Today be the sixth.
0: Ẹ lọ lo Psalm 126 again.
1: You are praying with that Psalm 126 again.
0: Ẹ lo 27.
1: Psalm 27.
0: Ẹ lo Psalm 18.
1: Psalm 18.
0: 18.
1: Psalm 18.
0: 126 àti 27. Ẹ lo Psalm
1: 30. Use all three psalms.
0: Olúwa,
1: O Lord,
0: gbé mi náà wọnú ògo.
1: Launch me to glory.
0: Sí mi lójú.
1: Open my eyes.
0: Darí mi.
1: Direct me.
0: Sí mi lójú.
1: Open my eyes.
0: Darí mi.
1: Direct me.
0: Mo wí tàṣẹ tàṣẹ.
1: I said to authority.
0: Yóò dá fún ọ.
1: It's a priority.
0: Ọ̀rọ̀ rẹ dayọ.
1: Your case unto joy.
0: Ègún parẹ́ lórí.
1: Yes, she read from you.
0: Gbogbo ẹni tó fi ọ́ rẹ.
1: Those that curse you.
0: Ọlọ́run fi wọ́n rẹ.
1: The Lord curse them.
0: Ẹni fi ẹ bú.
1: Those that oppose you.
0: Ọlọ́run fi wọ́n
1: bú. They oppose them.
0: Àwọn tó ń dìde sí ọ.
1: Those that are against you.
0: Ilẹ̀ gbẹ wọn.
1: The head shallow there.
0: You are lifted.
1: Ajẹ́sídé.
0: Ó ṣàṣeyọrí. Ó jẹ wọn mọ. Ó rí ìyànú. Kí àwẹ̀ tó pẹ́ 10 days.
1: Before the 10th of this
0: fast. Ó ti lẹ́rìí ojú
1: kọ́lọ́.
0: Àṣẹ gorí ẹ̀.
1: So shall it be.
0: In the name of the Father.
1: Amen.
0: The Son.
1: Amen.
0: And the Holy Spirit.
1: Amen.

0: tó o bá ti rẹ́dì pé kó yí padà irú ẹ̀ ní ọjọ́ Monday
1: báyìí
0: gbogbo àwọn ọlọ́gbọ́n wọ́n máa ń fi ẹnu wọn tún ọ̀nà wọn
1: sí sórí
0: gbogbo wíìkì angeli dáhùn ó wà available fún gbogbo ẹ̀ bá fẹ́ gbà kan lọ́wọ́ náà
1: Psalm
0: 24
1: now
0: ní verse 7 yẹn
1: ẹgbẹ́
0: orí yín sókè ẹ̀yẹ ẹnu ọ̀nà so wà ní mo pàṣẹ ní wíìkì yìí gbogbo ẹ̀yẹ ẹnu ọ̀nà àìní àti
1: oṣù
0: ẹgbẹ́ orí yín sókè gbogbo ẹ̀yìn májẹ̀mú àìrí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà
1: ẹ
0: kú ò lójú ọ̀nà mi
1: ní
0: wíìkì yìí
1: mo
0: pàṣẹ ìbùkún àti owó ńlá ẹ máa jẹ́ ìpín mi ní ọ̀sẹ̀ yìí kò sí ibi tí ẹnikẹ́ni bá ṣe sí mi tí ó ràn ọ́ mo gbàdúrà gbogbo ètò ọ̀tá lórí ẹ kó dasẹ́ lọ́sẹ̀ jẹ́ kí n fẹnu àṣẹ gbàdúrà gbogbo ilẹ̀kùn tó bá ti kàn lọ́sẹ̀ ó máa ṣí fún ọ ọ̀sẹ̀ yìí àánú agbẹ́ni dìde àánú agbẹ́ni fún
1: àánú
0: asọ́nidọ́lọ́rọ̀ ó máa sílẹ̀
1: fún
0: un ní Luke 5 ó ti sún pẹ́tẹ́rù ó ti ń ká àwọn rẹ̀ àwọn mẹ́ta ló wà ní bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ tí ó jẹ́ pé níbi tó ti sún wọn ní àánú ìbùkún ti dìde ara wọn ni pẹ́tẹ́rù wa oṣù ti fẹ́ parí
1: báyìí
0: ó ń ká àwọn rẹ̀
1: pé
0: òun tó ti fẹ́ẹ̀lì lóṣù
1: ṣùgbọ́n
0: ní kété tí jésù yọ jáde bó o ṣe gbọ́ mi lẹ́nu ní kété tó gbọ́ mi níbi tí ìrètí ẹ ti pin àánú dìde fún un níbi tó rò pé ọ̀sán náà àánú dìde fún un ọ̀sẹ̀ yìí kó tó parí orin ayọ̀ tó o tí kọ́ láti ọdún mẹ́wàá sẹ́yìn ẹ̀rí tí o tí wà láti ọdún mẹ́wàá sẹ́yìn ẹ̀rí yẹn bẹ̀rẹ̀ sí wá
1: gbọ́
0: jáko dábọ̀ bá mi wá owó àtiyọ̀
1: tí
0: mo máa ń pírẹ̀sì every
1: Monday
0: kó gbé dání bí mo ṣe ń bá ṣe wòlíì
1: lọ
0: gbogbo tó ń lẹ́rìí lórí ètò ohun àṣẹ àdúrà ló bà wọ́n
1: kò
0: sí ẹnikẹ́ni tí mo bá sọ tẹ́lẹ̀ sí lọ́jọ́
1: Monday
0: tí nǹkan kì í yí padà àṣẹ tá a fi rán mi nìyẹn mo sọ fún un pé gbogbo Monday báyìí ẹ máa bá mi yà sọ́tọ̀ tí n bá tún parí tán tún padà sórí program
1: kò
0: tuntun gbọ́ nítorí pé má jẹ̀mú ni iyọ̀ àti owó yẹn wà á fi sí ọwọ́ ẹ
1: bó
0: o ṣe ń wá kiri máa sàmì mo gbàdúrà ní wíìkì yìí agbára tí ó gbé ọ dìde ní wíìkì yìí agbára tí ó gbé ẹ fún tó fi ju ẹgbẹ́ rẹ lọ tí àwọn tí wọ́n ń gàn ọ́ tí wọ́n fi padà fọlá rẹ
1: tọrọ
0: gbogbo yẹn ló ti rí pẹ́tẹ́rù
1: wípé
0: ó ti fẹ́
1: ó
0: ti ń ká àwọn rẹ̀ jésù dẹ̀ wọlé ìyá mi ní mọ́tò ẹ̀ nígbà tó parí ìwàásù ló wá sọ fún pé ju àwọn rẹ̀ síbí ní kété tó ju àwọn rẹ̀ ó bẹ̀rẹ̀ sí kó àkókò ẹ̀já
1: mo
0: sọ tẹ́lẹ̀ sí ọ
1: bó
0: o ṣe ń lọ ní wíìkì ó kó àkópọ̀ yìí pẹ́tẹ́rù wípé mo ti try tẹ́lẹ̀
1: ṣùgbọ́n
0: bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ rẹ̀
1: máa
0: ju àwọn yẹn mi ò mú nǹkan kan tẹ́lẹ̀
1: ṣùgbọ́n
0: torí pé o ti sọ̀rọ̀
1: wòlíì
0: samuel adébáyò dolórúkọ mo sọ̀rọ̀ sí ọ̀sẹ̀ yìí jẹ́ kí àmì.